0: ọmọ lọ́jọ́ ìka yọ ọmọ rẹ ayé òní mú ọpa mọ́ ayé òní fi ọkìnni ayé gún ọmọ rẹ o ọmọ rẹ màmá soríire ìkẹ́kẹ́ ní lékè igi wà lékè ọ̀tá rẹ tọmọtọmọ olú òní fóúnjẹ ọmọ rẹ síbi tó nira o òbítíbitì owó máa tẹ̀ ọ lọ́wọ́ lọ́sẹ̀ yìí lórúkọ jésù ọmọ rẹ òní dọmọ ọlọ́mọ ìrìn àjò ogun ọmọ rẹ òní mú ìmúkùmù dání o òní àtù ọ lára o lójú ẹ̀mí wa ọmọ wa máa soríire ọmọ wa òní fẹ́ ìwọ̀n lò gbà òní roko ìdí ọ̀pẹ tọmọtọmọ ayé òní gbógun ọmọ rẹ mi àṣírí rẹ òní túkọ́ tó bo ayé òní rí ọmọ rẹ nípa látòrí àga àṣeyọrí òní já ọmọ rẹ sílẹ̀ nínú ọkọ̀ àṣeyọrí o òní pasán òní lùgbàdì gbèsè pàkúté ìlú kò ní mọ ọmọ rẹ mọ́lẹ̀ ọba mi ọ̀pẹ pòròpòrò àgbáyé yóò gbé ọ̀gá nínú ọdún yìí òní dájọ́ àdánù lórí ọmọ rẹ o lẹ́kàdúrà yóò ní gbégbá abárà lórí àwọn ọmọ rẹ ọmọ ológo lọmọ rẹ òní pàdánù ọmọ rẹ dùgbẹ̀dùgbẹ̀ dúgbẹ́dúgbẹ́ kò ní jálù ọmọ rẹ lórí lẹ́yìn gẹ́gẹ́ Joseph ẹ̀gbọ́n rẹ dọ̀bálẹ̀ eléyìí ní máa dọ̀bálẹ̀ fọmọ rẹ adìyẹ fi rọra yí ẹyin ayé fi ẹyin rẹ jẹ búrẹ́dì ayé òní jẹ ògo ọmọ rẹ o ọba tó sọ èjì di ìdákẹ́rọ́rọ́ kò ní jẹ́ kíjẹ ayé ó gbé ọ lọ tọmọtọmọ ó sọ ríru omi dídúró jẹ́ ogun ayé rẹ dákẹ́jẹ lẹ́ni ọba tó fọ ilẹ̀kùn ide ní Psalm 107 yóò fọ ilẹ̀kùn ide òkùnkùn lónìí o lónìí akẹ́ ọ̀pá ìdábù irin tá a fi dí ògo ọmọ rẹ mọ́lẹ̀ ó rẹ́ ọ̀rọ̀ rẹ ó sì mú wọn lára náà ọ̀rọ̀ ọlọ́run gbé ọ̀rọ̀ lẹ́ni o ọ̀rọ̀ ọlọ́run gbé ọdìdè ọ̀rọ̀ ọlọ́run sọmọ rẹ lógo ọ̀rọ̀ ọlọ́run dá ọ láre ọ̀rọ̀ ọlọ́run sọ dẹni ìbùkún ọ̀rọ̀ ọlọ́run sọmọ rẹ dẹni iyì tanátaná ayé lójoojúmọ́ lórúkọ jẹ́ kò ní jẹ́ kí òkùnkùn ó bu ọmọ rẹ mọ́lẹ̀ gbogbo ẹni gbọ́ mi ní àgbáyé gbogbo kùdìẹ̀kudẹ yẹn ò ní gbúrò ẹ̀ mọ́ ayé ń jáyé ọ̀run jẹ́ ọ̀run mo kéde iré máa yí kárí gbogbo wa o jésù olúwa ọlá yìí ni bẹ́ẹ̀dẹ̀ wòlíì tó ń sọ̀rọ̀ yìí o ọ̀la ọjọ́ ńlá ọ̀la ọjọ́ pẹ́rẹpẹtẹ ọ̀la ọjọ́ ìsúre ẹ̀yin tẹ́tí ń pè tẹ́tí ń kí wòlíì lẹ̀ fún bẹ́ẹ̀dẹ̀ ó lè mọ̀ ṣùgbọ́n múnú wòlíì rẹ dùn gbogbo ẹ̀yin ọmọ bàbá lábí ọmọ tí ń bẹ lórí afẹ́fẹ́ tẹ́tí ń kí mi ẹṣẹ́ o gbogbo aláàjì gbogbo aláàjà gbogbo pásọ̀ tẹ́ ń kí mi ẹṣẹ́ o gbogbo ẹ̀yin rédíò stéjà tẹ́tí ń sẹlibrétì mi ilẹ̀ mo kí n yí o gbogbo ẹ̀yin ọmọ wọ́pẹ́ tẹ́ ń kí mi bẹ́ẹ̀ ṣe fẹ́ràn bàbá lábí ọmọ lèmi náà fẹ́ràn yín ẹṣẹ́ o ìpè yín yẹn fi ń kẹ́mi fi ń gẹ̀mí bí ọmọ ìkókó ọ̀la lórí afẹ́fẹ́ máa lágbára orí Facebook yóò kà mọ̀mọ́ orí TikTok yóò nẹgba wọ́n bí wàá ṣe wà níbẹ̀ ní aago méje ìrọ̀lẹ́ mo fẹ́ fi májèmú ojú ẹ̀bí mi súre fún gbogbo ènìyàn wọ́n bó ṣe máa kọ̀ nẹ́ẹ̀tì kó sì mú máàtù kan dání gbọ́ ẹ̀rí yìí o.
1: Ọlọ́run ti ṣoore kan fún mi ní ọjọ́ Wednesday tó kọjá torí kò ṣe é pa mọ́ra ní ọjọ́ Tuesday la wá síbí ọjọ́ àárọ̀ ọjọ́ Wednesday mo kàn rí páwọn ọmọ mi ṣàdédé wọ́n bá dé ni wọ́n bá gbé freezer ńlá wá bá mi wọ́n bá ní iṣẹ́ tí mò ń ṣe yẹn pé kò dá wọn lọ́rùn wípé àwọn fẹ́ kí n máa fẹ́ lẹ́yìn máléèjì nílé tí mò ń gbé mi ò
2: ó wá jẹ́
3: oúnjẹ ọmọ ni sọ.
2: Màmá o, ìgbà tí oúnjẹ ọmọ bá máa dé, ó lè ṣàmì láti ta ó ní rí àkóbá o.
0: Ìṣẹ́ ọ̀rọ̀ ẹ̀ka lọ́sọ̀ ọjọ́ Friday yìí ni ó lápè ní òru má súnlé omi tá a máa ń gbà lóṣooṣù á tún gbà lọ́jọ́ Friday náà ẹ bọ́lẹ̀ nídálẹ́mọ tó wà ní sọ́gun ọ̀tà sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC ogun tó wọlé lóru dẹ̀dẹ̀ ooru dẹ̀dẹ̀ yẹn náà ní jésù máa lè jáde ọrẹ májẹ̀mú ojú ayọ̀ la máa dá lẹ́ni ọkùnrin obìnrin gbogbo ènìyàn ládàá àti lórí àwọn ọmọ wẹ́wẹ́ wàá máa sọ pé bí bàbá alábìyamọ ṣe ń lọ́jọ́ ayọ̀ ó lú ajá kí ọjọ́ ayọ̀ tèmi náà ò dé kankan kò dẹ̀ sí iye tó lè fi ránṣẹ́ o ó kéré o ó pa o ó tẹ̀tẹ̀wọ́gbà níwájú ọlọ́run ẹ lọ́jọ́ ayọ̀ o ẹ̀yin tẹ́ ń bẹ̀rẹ̀ wípé ṣé ẹ lè máa sẹ́ǹdì ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ wòlíì láti òní bóyá lọ mọ̀ wípé àwọn kan ti ń ṣe é wọ́n ṣe à ń wò wípé bàbá tó gbàdúrà fún ọmọ wọn látọjọ́ yóò yẹ kí wọ́n ṣàlè fún lẹ́bùn fún ìfẹ́ tó fi hàn mí yìí ọlọ́run máa dá ẹ láre evangelist pé fóònù nọmbà fún àwọn ènìyàn fẹ́ kí wòlíì ọlọ́run bàbá alábìyamọ o
4: ààyè ló wà.
5: Hello, hello, prophet 090-60-57-1110 lẹ́ẹ̀kọ́ sí 090-60-57-1110 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́.
4: From Lagos, this is
6: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
7: Nation with a voice for

0: Baba ni fara omi oro won fun wa loro won fun wa ni mantu won ni pa fun mantu sinu omi oro ati ororo white won ni pa sinu omi oro won pe si won ni ta ba ti dele pa fi we igba ta ta lo igba ta pari ta fe pari program ni ni se pelu awon to jare ni mo ma baba ni a ma ro awon baba sa se ma sa pray fun wa na sa fi wa le lojo yin igba ti mo dele mu se ti ara mi ti week mo ti n sun lo mo agba o ye ki n fi omi yi ki n se lo koko fi we lo ki n to sun mo sa lo fomi yen we mo se fi omi yen we ka bayi ope 10 minutes mo na le send you 120 seconds mi ni ye o inu mi dun debi pe mo send 120 seconds mi o tun di month yi ni ọjọ 1 baba sọ pe inu re wo lọjọ yen baba sọ pe a 7,000 ni a ma san fun majemu ti osu won so omo jimo ojo yen ọjọ 1 123 si wa ni biba yi mo se wa ni yen pastor kan ti won pe kan gbe wa kan pray njo yen wa ni pe oluwa ni ka san 7,000 oluwa ni ka san 7,000 baba na ni a pe abi en pe
1: making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to, so get better information. Won't give you no move. I need you, but if you don't say one move, move your radio too.
2: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday.
0: Mo mọ yẹn sáà sí 7,000 ní o tún délé báyìí o tún pé 10 minutes báyìí wọ́n tún máa mi sẹ́ndì 100,000 ah ní 7,000 mo tún fi 100,000 ee ọlọ́run sáà ń yá mi lẹ́nu bẹ́ẹ̀ àwọn àánú lóríṣiríṣiríṣi ká ọlọ́run yá mi lẹ́nu o ọlọ́run yá mi lẹ́nu o àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba o dúpẹ́ o dájú ìpéyín ò ní dókòó lágbára ọlọ́run ilé ológo tẹ̀ ń kó wa lọ ẹ̀kọ́ adélu ológo ẹ ṣé o ẹ ṣe mo dúpẹ́ ọwọ́ ẹ̀ ní kọmọṣẹ́ ìrànṣẹ́ ẹ̀ ní payasí ìrànṣẹ́ ọlọ́run wa tún bà máa ràn yín lọ́wọ́ o.
4: Ẹ káàárọ̀ sàdádì, ẹ kú iṣẹ́ olúwa, olúwa sọ agbára yín dọ̀tún. Ẹ ṣeun wa sàdádì, ẹ kú àdúrà wa, ẹ ṣeun mo dúpẹ́ o. Èmi náà rí ìyanu ni mo ní kí n rekọ́ọ̀dù kí n sọ fún yín. Ilé tí mò ń gbé ni last week ni àwọn èèyàn kọ̀ déédéé ni wọ́n láwọn làwọn ra ní pé wọ́n ti tara ilé náà ń pọ́n fún mi lọ́jọ́ mẹ́wàá kí n fi kó jáde. Mi ì sáàbá wọn jìyàn ní tòun ti gbọ́ wọ́n bá ní tó bá dọ̀la àwọn ènìyàn tó ra lé wá. Wọ́n bá mú fọ́tò ní stíkà tí mo ní my year of capital miracle tí mo laminate mo bá gbé jáde ṣùgbọ́n sáà kọ̀nẹ́ẹ̀tì mo fi gbàdúrà. Òun tó bá wà ó mo gbé ìpè yín síwájú mi. Mo mọ̀ pé gbogbo ẹ̀ yóò dá wọ́n ṣe dé nìyẹn. Àwọn sá ni àmọ́jì tó wọn lé náà bó ṣe wọlé tí mo kì í. Lọ́ba ń jókòó lọ́ba ní ọmọ ọmọ ilé. Ń pẹ́ sónílé mi ò tó ní mo ní fò pè mí. Wọ́n nínú oṣù wọn lọ́wọ́ mi ó kàn mo bá ní inú oṣù kẹwàá. Ọmọ owó mi ó tàn. Lọ́ba ń tàn pé àwọn dẹ̀ fẹ́ ṣe àwọ̀ sí mi ilé náà ní ọjọ́ mẹ́wàá. Ń pẹ́ kí n wá ní láàrin ọjọ́ mẹ́wàá. Wọ́n á ní kì í ṣe àti wálé láàrin ọjọ́ mẹ́wàá pé tí bá wá ní láàrin ọjọ́ mẹ́wàá pé kò sí owó tí ń fi gbalé. Ló bá ní kí n sáà lọ́wọ́ mo bá sáà gbọ́ síta ńgbà tán lọ tán. Mo tún gbé fọ́tò yìí mo tún fi gbàdúrà ńgbà tán lọ mo lọ dúró síbi géètì mo tún kọ̀nẹ́ẹ̀tì mo tún gbàdúrà. Pé tò mo bá sáà wálé mo bá gẹ́ẹ̀tì lé ní ìjẹta. Mo bá pọ̀ pé tò mo ti rí lé o 1.150 omi ilé.

adé orí ọ̀kín wọn ni kò jọ tẹ kẹyẹ ìdè táwa dé láàárọ̀ tòní adé pé kólókó roko adé kólódò rodò gbogbo iṣẹ́ tẹ bá ń ṣe lásìkò tẹ wà tẹ ti ń gbádùn mi tẹ ń gbọ́ wa nílé iṣẹ́ alálùbáríkà ti wá ń bí etí inú tẹjọ ń lò náà ní kẹ fún mi orí bá mi bàbá wa bàbá àgbàlagbà chief ebenezer fabiyi òbí náà la fi wọlé ẹni dúró dèrèlùwé yóò dán nǹkan tó sọ

lórí ètò wa lónìí orí ètò ọ̀nà àbáyọ àwọn nǹkan tá a kó wá fún wa òní gangan tí ó jẹ́ ọjọ́ kẹfà ó jẹ́ ẹnu mi àgò ọjọ́ kẹfà tí ìfà owó ìfà ọlá ìfà ire tó ti wá sọ́dọ̀ èmi àti yín lónìí tí ń ṣe oṣù kẹjọ ọdún 2026 ìfà lákówá sórí ètò lónìí àwọn ìfà eléyìí tí ó fà wá sínú owó tí ó fà wá sínú ọ̀rọ̀ tí ó fà wá sínú ẹ̀mí gígùn bẹ́ẹ̀ ni onímọ̀ james adesina ti ṣe òfófó fún mi wọ́n sì ní sọ fún yín ohun tá a bá tẹ̀ ti sọ lórí afẹ́fẹ́ ló kọjá òfófó kì í ṣòfófó mọ́

o le tun iko o le tun itan yen ko script to wa lowo e to ba lowo awon obi e igbe aye ta won parent to bi e ti won gbe eh o le tun yi pada si daada wa tun ko fura re ni o gbudo wa ona abayo fura re ni o gbo ni won ni bo fi mu ara e mi ko sen to ma mi fun e Oyole everybody who are bad ni mo wi fun e. Ki la npe loyo on your own. O da waye ni o ma da lo ni. Amo itan kan wa nle ta ba awon akosile script lawon eloyinbo npe ninu ere ori itage a ma npe ni script. Won ba ti gbe fun character yen wa gbe wo o nlo budo se lori set. Bọ́n mo ń sọ̀rọ̀ nípa ìgbé ayé tá ń gbé mi ò sọ̀rọ̀ tíátà báyìí tí wọ́n náà bá rí lọ́kàn rẹ pé ohun tó bá lọ́wọ́ àwọn òbí ẹ kò lè mú ọ̀nà àbáyọ fún ọ o lè tún kọ gbé ìgbésẹ̀ akin lónìí òní ọjọ́ kẹfà tí ìfà ti wọlé wá bá ẹ òní ọjọ́ kẹfà tí ìfà ohun rere tó ti wọlé wá bè mí àti èmi ò mọ̀ dídò kí fi ń gbọ́jọ́ dára fẹ̀ mọ́ àwọn èèyàn máa ń ṣe testimony wọ́n ń ta o ẹlòmíà ní àtìgbà tó ohun ti ń gbọ́ jordan fm gbogbo ètò wọn ló ń jẹ́ wípé àtìgbà tó ohun ti ń gbọ́ báyìí ní ọ̀nà àbáyọ ti bá ilé ayé òun òun náà ti dẹni tí ń fún èèyàn pé onílé oyè báyìí ó yá gbà lórí ó ti pọn mí lẹ̀ ló ń gbẹ àwọn tá à ń mú wá fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí lórí ètò ọ̀nà àbáyọ pàápàá jùlọ thursday and friday aago mẹ́jọ àbọ̀ títí di aago mẹ́sàn-án àbọ̀ àgbowó lọ́wọ́ ẹnikẹ́ni o iṣẹ́ tó rí fi rán wa là wá ń ṣe iṣẹ́ tí wọ́n gbélé ilé iṣẹ́ jordan fm lọ́wọ́ ìpè tá a pè wá ni wípé àwọn èèyàn gbúdọ̀ rí ọ̀nà àbáyọ bóyá nípa tẹ̀mí àbí nípa tara jẹ́ sọ léèbó physical or spiritual èmi náà ti ń sèbó díẹ̀ díẹ̀ olùbẹ̀rẹ̀ james adesina káwọn lè kàìra àwọn ìgbà olùbẹ̀rẹ̀ sí ń sèbó tó bá dago mẹ́sàn-án ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu onímọ̀ james adesina ọmọ adesina ọmọọba adesina a ti lọ òkun a ti lọ ọ̀sà a ti wo gbogbo ọ̀tún a ti wò sí títú làwọn èèyàn wa lè máa ṣe tó wọ́n wọlé sí wọn lọ́wọ́ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ tún ìtàn yẹn kọ́ ẹlòmíì ẹrù ló bá lọ́wọ́ àwọn òbí ẹ̀ wọ́n tiẹ̀ máa ń sọ kinní kan ojú tán fi máa ń wo àwọn ẹ̀dá tó lówó lọ́wọ́ tọ́ba rí èèyàn kan tó lówó lọ́wọ́ ó ti tọwọ́ bọ̀bọ̀kú bọnu lójú tálíkà wípé olówó ń lọ sọ́run àpáàdé ni nígbà àwọn làwọn ń lọ ọ̀run rere òwò gan lówó wò kó o tiẹ̀ wo bí owó ṣe ṣe pàtàkì sí nínú ayé ọmọnìyàn ìwọ náà kó lẹ́lẹ́gbẹ́ pé òun tọrọ nǹkan tún ìtàn yẹn kọ sí ẹlẹgbẹ pé ìwọ náà mọ fún ẹwẹ jẹ ń lọ polówó ọjà mọ padà bọ

0: ọmọ ara ẹ̀rọ ògbókun ni.
1: Ògùn kọ́ Ọlọ́run lójú orí bẹ̀gbọ́n èèyàn kọ́ o.
2: Tó bá gbégbésẹ̀ tó yẹ kó gbé lọ́nà tó tọ́, tó bá lo ayérò ògùn ni. Ẹ kábọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà, ń tẹ̀síwájú lórí ètò ọ̀nà àbáyọ tó ní ọjọ́bọ̀ Thursday. A tẹ̀síwájú wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ onímọ̀ James Adesina, wọ́n ti gbaradì fún wa. Ẹ jẹ́ ń lọ gbé wọn wọlé torí ìjọba àsìkò.

0: tí ń bá lówó tí ń bá kọ́lé tí ń bá lọ́lá ìṣẹ́ tí ni Akíọlá Dùgbẹ́ ọmọ yẹyẹ CP of Music leléyìí lórí ètò ètò yìí ọ̀nà àbáyọ náà ní ilé iṣẹ́ Jordan 105.5 FM onímọ̀ James Adesina wọ́n ti wà pẹ̀lú wa wọ́n ní ẹnu ọlọ́fà láti ń bẹ ọmọta ẹjọ́ dárúkọ wọn kan tún kì í kẹ́ lè mọ̀ pé kì í ṣe AI la gbé wá sórí ètò láàárọ̀ ẹ káàárọ̀
1: atọ́kùn mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ ẹ̀yin tí ẹ lè ṣaláìmọ́ gbọ́ wá ní gbogbo ìgbà tí a bá ti wá sí orí afẹ́fẹ́ James Adesina the unsavory CEO dókítà engineer professor orí ètò ọ̀nà àbáyọ.
0: ẹ káàárọ̀ a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lábẹ́ aṣọ tẹ́ sì jẹ́ kó yé mi wípé àwọn ohun tẹ́ ẹ mú wá síta fún wa lónìí ó pọ̀ ṣùgbọ́n tá a bá wò pé bó ṣe pọ̀ tó a mú pépèpé ni torí kò fi bẹ́ẹ̀ sí àsìkò ṣùgbọ́n màá fẹ́ kẹ́ ẹ mú láti bi àwọn nǹkan tí ẹ mọ̀ wípé a jẹ́ láǹfààní pàápàá jùlọ ẹ sọ̀rọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ eléyìí tó máa wáyé lọ́jọ́ sátidé fún èèyàn 50 èèyàn tó bá dé látàgo 9:30 títí di 11:00 kọ́ títí di 11:00 pé wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tí wọ́n sì máa rí ẹ̀kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n ó fi máa rí owó ní yàjó tí owó mọ̀ wọlé sí wọn lọ ẹ jẹ́ má ti ẹnu yín sọ̀rọ̀ kan mọ̀ pé lótìítọ́ kì í ṣe pé bóyá mo sọ ní eréfèé ẹ bá ń ná. ibẹ̀ fún àwọn ará lè dára.
1: ẹ ṣe gan atọ́kùn ẹ kí n tó lọ sínú láti sọ̀rọ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ tí mẹ́nu ba àwọn nǹkan tí mo kó wá sórí ètò lénìí àwọn nǹkan tó yẹ ká mọ̀ lórí ètò ọ̀nà àbáyọ àwọn nǹkan tí ó ṣe ayé wa láǹfààní àwọn information tí a nílò mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí láti sọ fún wa láti gbé wa débẹ̀ láti mọ nǹkan tó ń tiẹ̀ ń ṣẹlẹ̀ ní foreign exchange láti mọ òṣùwọ̀n pàṣípàrọ̀ owó orílẹ̀-èdè nàìjíríà sí owó orílẹ̀-èdè amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè mìíràn èyí tí ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí a bá ra owó dọ́là ìyẹn USD téyàn ó bá rà á ní central bank rate nigerian rate ó jẹ́ 1363 naira òun ni owó dọ́là ẹyọ kan léni tí a bá fẹ́ rà á ní réètì ìyẹn pàṣípàrọ̀ owó àwọn ìlànà CBN ṣùgbọ́n tá a bá fẹ́ rà á ní owó tó jẹ́ pé mẹ̀kúnù àwọn tó bá fẹ́ rajà ní kíákíá tí wọ́n sáré rà tí wọ́n fi rajà tán fẹ́ rà àbẹ tó fẹ́ sanwó online owó tó jẹ́ kí gbogbo èèyàn lè ló ní access sí tí a mọ̀ sí parallel market owó CBN èyàn ó ṣẹ̀ṣẹ̀ request ni tí a bá fẹ́ rà á ní rate CBN ṣùgbọ́n owó tẹ̀ ní request tẹ́ kàn lọ báwọn burundi change tẹ́ ní ó yá o mo fẹ́ ra dọ́là o ó wá jẹ́ àti rà á ó jẹ́ 1420 láti rà á 1420 naira tẹ bá wá fẹ́ tà ń kọ́ ó jẹ́ 1425 naira ó ń lọ sókè ó ń wálẹ̀ ni kí wá ní owó poundi owó orílẹ̀-èdè uk èlò láti ẹ̀ máa rà á tá a bá fẹ́ rà á ẹ bá fẹ́ ra owó orílẹ̀-èdè uk yẹn pound ó jẹ́ 1900 naira 1900 naira ni owó tá a fi rà á tá a bá fẹ́ tà á ó jẹ́ 1915 naira tí bá fẹ́ tà á 1915 naira.
0: Ọ̀dà mo fẹ́ràn àwọn ohun tí onímọ̀ ẹ̀rọ James Adesina tí wọ́n kọ́kọ́ kà sí wa létí yẹn fún àǹfààní ẹ̀yìn tí ẹ máa ṣe owó pàṣípàrọ̀ owó ìyẹn fún yẹn ẹ já lọ sókè lọ́run padà bọ̀.

0: Onímọ̀ràn James Adesina, mo lérò pé ẹ tún fẹ́ fún wa ní àwọn pàṣípàrọ̀ owó ilẹ̀ China àti ti Dubai.
1: Bẹ́ẹ̀ni, tí ẹ bá fẹ́ ra owó, ẹ fẹ́ ra owó, ẹ fẹ́ fi owó Nàìjíríà, ẹ fẹ́ fi ra owó China, ìyẹn tá ń pè ní Chinese Yuan, ẹ fẹ́ ra, ó jẹ́ ₦190. Òun ni ẹ fi ra owó wọn tí ẹ bá wá fẹ́ tà á ẹ tà ní owó tó lọ síbi ₦205 òun ni ẹ fi tà á tẹ bá wá ń lọ sí orílẹ̀-èdè tẹ bá ń lọ sí Dubai dáadáa ẹ fẹ́ ra dirham tẹ bá fẹ́ ra dirham owó tí ẹ fi ra dirham ó jẹ́ ₦350 ₦350 lówó tẹ máa fi ra dirham ẹyọ kan àti ẹ bá wá fẹ́ ta dirham ó jẹ́ ₦370.
0: Ìyẹn fún ti ilẹ̀ China.

gbàdúrà. Ẹyin lè ní àwọn nǹkan kan tẹ fẹ bi onímọ̀ James Adesina kó tó di pọn tó máa tún tẹ̀síwájú 0906000 0905169712 0705169712 0705169712. O lè ní àwọn ọkàn tó ń gbé yín inú tẹ fẹ béèrè lọ́wọ́ onímọ̀ James Adesina kó tó di pọn wọn tẹ̀síwájú tí wọ́n sì ṣàlàyé lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó máa wáyé ìyẹn ní ọjọ́ Sátidé tí wọ́n sì fún wa nọ́mbà wọn ṣùgbọ́n kó tó dìgbà náà ẹja lọ sókè lọ́wọ́ à ń padà bọ̀.

0: lórí ọ̀rọ̀ ìdìbò ìpínlẹ̀ ọ̀ṣun oríṣiríṣi nǹkan límọ̀ tí ń ṣẹlẹ̀ báyìí o oríṣiríṣi nǹkan náà ló ti ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé gbogbo ìwé ìròyìn bẹ́ẹ̀ náà ni wọ́n kàn gbé lọ́tún lọ́sì látàrí àwọn kùdìẹ̀kudẹ àti àwọn fanfa eléyìí tí ó ń wáyé ìyẹn ní ìpínlẹ̀ ọ̀ṣun ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ mélé tó jẹ́ wípé gbogbo ìwé ìròyìn tó wà lọ́dọ̀ mi daily post punch àti vangard eléyìí tí àjọ wáta láàárọ̀ yìí náà ló fẹ́ gbé gbogbo ìròyìn wò wọ́n ní àwọn àjọ tí wọ́n gbógun ti ìwà jìbìtì àti àjẹbánu ní orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn àwọn àjọ efcc wọ́n ti ṣàlàyé o lórí ẹ̀kúnrẹ́rẹ́ nípa ìdí eléyìí tí wọ́n fi gbẹ́sẹ̀ lé àpò ìkówó sí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun o lábẹ́ ìṣàkóso gómìnà adémọlá adélèké bí ẹ kò bá gbàgbé ọjọ́rùú àná tí ń ṣe ọjọ́ àánú ni gómìnà adélèké pariwo síta pé àjọ efcc ti gbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n tí wọ́n fi san owó oṣù fún gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá o wípé àjọ efcc ti gbẹ́sẹ̀ lé o ṣùgbọ́n àjọ náà nígbà tí wọ́n ń fèsì wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn kò gbé ìgbésẹ̀ náà nípa òṣèlú o bí kò ṣe pé ìwádìí tí àwọn ti bẹ̀rẹ̀ láti bí oṣù mẹ́rin sẹ́yìn òun ló fà á tó fi rí bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tí àjọ efcc fi sójú òpó wọn lálẹ́ ọjọ́rùú wọn ní ohun tó ṣe pàtàkì fún àwọn ni láti jẹ́ kí gbogbo ayé mọ ohun tí ó ń ṣẹlẹ̀ o wọn ní bí àwọn kò bá tètè gbé ìgbésẹ̀ ọ̀hún ó ṣeéṣe kí owó ìpínlẹ̀ ọ̀ṣun tó tún jẹ́ owó gbogbo àwọn aráàlú bá ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ o ó ṣe pàtàkì fún àjọ efcc láti sọ ọ́ síta gbangba lórí ìdí pàtàkì eléyìí tí àwọn fi gbé ìgbésẹ̀ eléyìí tí àwọn fi gbẹ́sẹ̀ lé àpò ìkówósí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun láìwo ti ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ náà àtẹ̀jáde náà ló sọ bẹ́ẹ̀ láti inú oṣù kẹta ọdún 2026 yìí ni wọ́n láwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn bí ìjọba ṣe ń fi owó jìbìtì mú àwọn owó eléyìí tí wọ́n pè ní ecology fund òun náà pè ìbò rẹ̀ owó ìrànwọ́ àti tó wà nínú àkọsílẹ̀ ìgbìmọ̀ àwọn àjọ faac yẹn FARC lẹ́yìn tí wọ́n ti tó owó tó ti tó bílíọ̀nù mọ́kànlá náírà fún ìdí èyí àwọn alẹ́nulọ́rọ̀ ìjọba kan pàápàá alákòóso ètò ìsúná ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ti wá sí ọ̀dọ̀ àjọ efcc láti fọ̀rọ̀ wá wọn láti fọ ọ̀rọ̀ wá lẹ́nu wò efcc jẹ́ kó di mímọ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi síta bákan náà ni àjọ efcc tún sọ pé àwọn kò bá ti máa gbé ìgbésẹ̀ gbígbé ẹsẹ̀ lé àpò ìkówó sí ṣùgbọ́n bí ọ̀pọ̀lọpọ̀ owó ṣe ń fò jáde láti ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2026 ta wà yìí ni àwọn ti ń fura sí irú nǹkan bẹ́ẹ̀ àjọ yìí kò forí sí wọ́n ní àwọn àjọ yìí wọ́n ní wọn kò fi owó gọbọi jẹ má gẹ́yìn mi ó yọ láàárọ̀ ẹ̀yìn ìwé ìròyìn yìí o wọ́n ní wọn kò fi owó gọbọi eléyìí tó fò láti inú àpò ìkówósí náà lọ sínú àwọn àpò àsúná àwọn iléeṣẹ́ kan eléyìí tí àwọn sì ń ṣe láti tètè dá.
1: On social media, Facebook, Jordan 105.5 FM, Twitter, Jordan 105 FM.
0: Ọwọ́ rẹ̀ kọ́ eléyìí tí wọ́n ní yìí gan ló fa gbígbẹ́sẹ̀ lé àpò ìkówósí náà láti má jẹ́ kí ohun ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtẹ̀jáde ọ̀hún ló tẹ̀síwájú ṣe ní orí ẹ̀rọ ayélujára àjọ efcc wọ́n ní ojúṣe àjọ àwọn òun ni láti dáàbò bo owó aráàlú eléyìí tó wà ní ìkáwọ́ ìjọba tó fi mọ́ dúkìá àtàwọn ohun àmúṣọrọ̀ ìjọba àjọ yìí wọ́n ní àwọn ò lè káwọ́ gbéra nípa bí wọ́n ṣe ń ṣe owó ìlú kùmọ̀ gẹ́gẹ́ bí àjọ efcc bí wọ́n ṣe sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ilẹ̀ kúrò bẹ́ẹ̀ ni wọ́n ń fa kò mú òpin ìròyìn náà yọ kódà wọ́n ní ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn nba wọ́n ti dìde láti tako ìgbésẹ̀ tí àjọ efcc gbé nípa gbígbẹ́sẹ̀ lé àpò

ìkápá ìjọba kò sì tún jẹ́ ìgbésẹ̀ àṣìlò agbára òsígbè jẹ́ kó di mímọ̀ fún àwọn oníròyìn wípé ṣẹ́rí ohun tó yẹ kí àwọn àjọ efcc ohun yẹ tán ṣe ni wípé kí wọ́n gba ilé ẹjọ́ lọ láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láti lè gba àṣẹ tó sì ní àjọ náà kò lẹ́tọ̀ọ́ kankan láti dá ọwọ́ rú tàbí kí wọ́n ṣe ohun tí ó tó yẹ kí wọ́n ṣe lápò ara wọn nìkan kò sí ìjọba kan tàbí iléeṣẹ́ ìjọba tàbí ẹnikẹ́ni láti gbẹ́sẹ̀ lé àpò ìkówósí ìpínlẹ̀ kankan àkọ́kọ́ ni pé àṣẹ náà yóò dá ìjọba lọ́wọ́ kọ́ láti ṣiṣẹ́ bí efcc bá mọ̀ pé ìwà ìjẹkújẹ ń ṣẹlẹ̀ ohun tí wọ́n ní lò láti ṣe ni pé kí wọ́n gba ilé ẹjọ́ lọ o ṣùgbọ́n wọn kò ṣe bẹ́ẹ̀ kó tó di wípé wọ́n lọ gbé ẹsẹ̀ lé àpò ìṣúná owó ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun tàbí ìpínlẹ̀ kankan èyí tí wọ́n bá dánwò òsìgbè náà ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí wọ́n ní bí ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ṣe ku ọjọ́ mẹ́wàá lónìí ìyẹn lánàá ó ti kọjọ́ mẹ́sàn-án báyìí wọ́n ní ìròyìn tó gbòde náà ni wípé àjọ efcc tó rí sí àjẹbánu wọ́n ti gbẹ́sẹ̀ lé àpò ìkówósí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí daily post gangan ni mo ti rí ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ sì fẹ́ gba change ẹ̀ ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní

0: ọmọ Nàìjíríà ẹ fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ iná náà ni ìròyìn lè ti jáde síta gbàgàdà nínú ìwé ìròyìn Daily Post fún tòwúrọ̀ tòní o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ eléyìí tí ó ń dá ẹ̀rù ba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ iná wípé wọ́n fẹ́ yọ subsidy kúrò lórí ọ̀rọ̀ iná o. Bẹ́ẹ̀ ló jẹ́ pé owó nóòtù gòkè sí gọbọi o. Wọ́n ní kò sóhun tó jọ bẹ́ẹ̀. Wọ́n ní kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ o. Wọ́n ní ìgbésẹ̀ tí wọ́n sì fẹ́ gbé lórí ọ̀rọ̀ iná ó sì dọdún 2027 kó tó di wípé wọ́n ó yọjú rẹ̀ o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú nígbà tí wọ́n tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà nígbà tí wọ́n ní ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ agbára ìyẹn Joseph ti gbé wọ́n ní ohun tó sọ náà kò ju wípé ó ṣàlàyé bí ìjọba
1: Instagram Jordan 105 FM Lagos
0: ṣe ń gbèrò láti lè jẹ́ kí ọ̀rọ̀ iná àwọn apá ibi tí iná agbára iná tá a fi ń ṣagbára mọ̀nàmọ́ná mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó wúlò fún tẹrù tọmọ gan náà ni fún ọ̀rọ̀ iná agbára ìyẹn Joseph Tegbe o. Ó lóun ló sọ ó lóun sọ pé kán farabalẹ̀ kán fọkàn balẹ̀ o wípé àwọn ò yọ subsidy wípé ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti yọ subsidy ọ̀hún náà ló jẹ́ wípé gbogbo ẹ̀ ó wà rọrùn pé kì í ṣe wípé bóyá owó ná lọ sókè nígbà tá a múròyìn náà àmọ́ ó dà pọ̀ sẹ̀ tó kọjá àmọ́ múròyìn yẹn. Gẹ́gẹ́ bí mínísítà bó ṣe tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ náà ó ní ẹ fọkàn balẹ̀ o ó ní ṣe rí iná a fẹ́ jẹ́ kí iná kó gbalé kó gbàta kó jẹ́ pé àwọn tó ń bẹ nínú oko àwọn inú igbó gan wọ́n máa lo náà o. Ó ní bẹ́ẹ̀ ló jẹ́ wípé subsidy wọ́n yọ subsidy wọ́n yọ ìyẹn owó ìrànwọ́ orí epo orí iná òde epo gan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á mú tún náà wọ́n ní owó ìrànwọ́ orí iná wọ́n ní kì í ṣe ohun tí ó máa jẹ́ pé bóyá ìjọba fẹ́ fi ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára àní lára á fún yín iná ẹ lò ná bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé owó iná yóò ní lọ sókè rárá o. Bẹ́ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn bíi ẹ̀ka tó jẹ́ pé wọ́n ń lo iná tó jẹ́ pé iná ná nílò láti lè jẹ́ kí gbogbo ìgbé ayé gbádùn kó bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní gbogbo bẹ̀ làwọn ó ṣe o torí pé gbogbo ìgbésẹ̀ yìí náà táwọn ń sọ yìí ó sì dọdún 2027 wọ́n ní ẹyẹ máa gbé ọ̀rọ̀ tí ò bá ṣe kíni ẹyẹ máa gbé káàkiri o torí pé ẹ ti ń dẹ́rù ba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí wípé ayọ̀ owó ìrànwọ́ lórí iná ayọ̀ owó ìrànwọ́ lórí iná owó náà lọ sókè owó náà lọ sókè wọ́n ní ẹtì ẹ̀dúró ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá wọ́n ní kì í gahun ìjọba sì sọ pé wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ ni wọn ò tí ì gbégbésẹ̀ ẹ fọkàn balẹ̀ tí yín là ń ṣe èèyàn ọmọ aráàlú ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ kí wọ́n máa tì yín pọ̀npọ̀ o ńbẹ nínú ìwé ìròyìn Daily Post ẹ̀yin náà lọ ṣẹ̀rí ẹ̀ ńbẹ o lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná tí wọ́n ní yóò kò ní ṣe mọ̀nàmọ́ná mọ́ o tẹ́sí mọ́ gbádùn náà ṣùgbọ́n àwa nílé iṣẹ́ tí àwa mọ edizu tá à ń rà o ẹ bá wa ṣe náà yàn ẹ ṣe dáadáa o. Ẹ jẹ́ wọnú ìwé ìròyìn Punch náà gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé jáde gbàgàdà láàárọ̀ tòní o wọ́n ní ẹ wò ó ṣe rí lórí ọ̀rọ̀ Adéyẹmí ìyẹn ẹni tí wọ́n ní ó jẹ́ ọ̀gá àgbà ìyẹn fún àjọ tí wọ́n gbé kalẹ̀ lábẹ́ ìṣèjọba rẹ tó ń lọ lọ́wọ́ yìí èyí tí wọ́n pe iléeṣẹ́ ọ̀hún ní Presidential Foreign Investment Promotion Council ìyẹn PFIPC Adéníyà Adéyẹmí ó ti ní ẹ wò ó èmi ò ṣe ìpàdé alátìlẹ́kùn mọ́rí pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́ ìyẹn àwọn aṣojú-ṣòfin eléyìí tí wọ́n kóra wọn jẹ́ àwọn ìgbìmọ̀ ọ̀hún wọ́n ní àwọn fẹ́ẹ́ máa bá mi fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ẹ̀ka tilẹ̀kùn mọ́rí kẹ́ lè bá mi sọ ní ìrọ̀ o bó tẹ̀jẹ́ wípé ó sì wà lákòókò àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ náà ló ń sọ wípé ẹ wò ó mi ò yọjú sí ọ̀dọ̀ àwọn amòfin aṣòfin kankan láti lè sọ pé ẹ fẹ́ bá mi ṣe ìpàdé kan ní bòńkẹ́lẹ́ àbí ẹ̀rẹ́ tilẹ̀kùn mọ́rí ó ní gbogbo tẹ́ ẹ bá máa bá mi sọ ẹ bá ń sọ ìta gbangba lórí ìgbàtọ́ ẹ máa mú mi ìta gbangba lẹ ti mú mi ọ̀dọ̀ àwọn ọlọ́pàá mo sì wà gbogbo ayé ló mọ̀ pé àgọ́ ọlọ́pàá mo wà lọ́dọ̀ wọn o ó ní ẹ wò ó gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé tí ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Adémọ́lá Oyèédókun onígbẹnu ẹ̀ sọ̀rọ̀ lánàá ọjọ́rùú wẹ̀sẹ̀ pé ẹ wò ó oníbàárà mi kò ṣe ìpàdé alátìlẹ́kùn mọ́rí kankan o ó ní ẹ wò ó gbogbo ohun tẹ́ ẹ bá ṣe àwọn ìbéèrè tẹ́ ẹ bá bí ẹ bí níta gbangba ẹ má bí nínú yàrá ẹ sì má bí nínú kọ̀kọ̀ kankan ẹ pé ẹ bí ó yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ní ẹ ìpàdé ìdákọ́kọ́ lẹ fẹ́ ṣe pẹ̀lú oníbàárà òun ó ní kò sí àyè fún nǹkan bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bó ṣe wá tẹ̀síwájú nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn náà ti jáde o nígbàtí gbogbo àwọn èèyàn sọ pé kí ni ó ń fi ọ̀rọ̀ yìí falẹ̀ fún o ṣùgbọ́n Adéyẹmí tún sọ pé ẹ wò ó ibi tẹ́ ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ máa bọ̀ ẹ já ṣe ń ta ó ń bẹ́nu ìwé òfin ẹ má dòfin rú ẹ sì má ṣe kí ni ẹ má da ojú òfin bolẹ̀ ẹ já ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ agbẹjọ́rò Adéyẹmí náà ní ń sọ̀rọ̀ láàárọ̀ kódà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún o ṣe náà ń fà á yọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjèjì ẹ ti mọ̀ ń bẹ̀ nínú ìwé ìròyìn Punch ẹ̀yin náà lọ́nà ọgàn kẹgbà chínjì ìròyìn ọ̀hún láàárọ̀ yìí.

orí ọpẹ́ náà ni ìròyìn eléyìí máa ń kọ níta gbangba ìwé ìròyìn pọ́ǹchì láàárọ̀ tòní o wọ́n ní ìjọba ìpínlẹ̀ kwara wọ́n ti kéde pé àwọn èèyàn táwọn ajínigbé jí gbé lọ ní ìlú ìwérò àti inúkù ní ìpínlẹ̀ kwara o wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí o ìtúsílẹ̀ náà ló mú ni wọ́n ní ó wáyé lẹ́yìn oṣù mẹ́fà táwọn èèyàn náà ti wà ní ìgbèkùn àwọn ajínigbé lójú òpó facebook eléyìí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ kwara ni wọ́n ti kéde ìtúsílẹ̀ ọ̀hún ìyẹn lọ́jọ́rú ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún tá a wà yìí ìjọba ìbílẹ̀ kiama ní ìlú woro àti nuku wọ́n wà ní kwara o ìròyìn sọ pé àwọn èèyàn náà tó tó 84 ìyẹn 176 níye ni wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí ní orí ti kó yọ o gẹ́gẹ́ bí wọ́n ti wá kọ́ síbẹ̀ wọ́n ni adúpẹ́ fún olúwa ọba tọpẹyẹ a sì kí ààrẹ bọ́lá ahmed fún iṣẹ́ tó ṣe fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ní ọ̀nà àdúgbò fún olúwa o a sì kí ààrẹ bọ́lá ahmed tinubu àwọn ẹ̀ṣọ́ aláàbò fún àṣeyọrí eléyìí tí wọ́n ṣe o nínú àtẹ̀jáde tí ìjọba kwara fi léde ni wọ́n ti ní òmìnira àwọn èèyàn náà òun ni wọ́n ti ń kí ọlọ́run fún o tí wọ́n sì ń kí ààrẹ o wọ́n ní alihamudulilayi a sì dúpẹ́ fún ààrẹ bọ́lá ahmed tinubu àwọn ẹ̀ṣọ́ aláàbò àti gbogbo èèyàn pátápátá eléyìí tí wọ́n kópa nínú àṣeyọrí ńlá yìí o wọ́n ní adúpẹ́ bó ṣe kọ́nù tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀kan lára àwọn ìkọlù tó ń milẹ̀ tìtì lọ́dún yìí ni èyí tó wáyé lọ́jọ́ kẹta oṣù kejì ọdún 2026 nílùú woro àti nuku ní ìpínlẹ̀ kwara o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe wá gbé jáde gbàgàdà pé lẹ́yìn oṣù mẹ́fà nígbèkùn àwọn tí agbésùmọ̀mí gbé lọ nílùú woro àti nuku ni wọ́n ti gba ìtúsílẹ̀ ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀ bá lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀.

wọ́n ní ìdáhùn òun náà ní máa ń pa àwọn àdó olóró búgbàmù ó sì pa ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ uswap lásìkò tí wọ́n ń to àdó ikú papọ̀ láti kọlu iléeṣẹ́ ológun gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe gbé jáde wọ́n ní ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí ìtamọ̀ sí islamic state west africa province ìyẹn uswap márùn-ún ẹnìkan tí wọ́n pè ní òṣìṣẹ́ ètò ìlera wọn àti akọ́ṣẹ́mọṣẹ́ nínú àdó olóró ṣíṣe òṣìṣẹ́ mẹ́rin ni wọ́n ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra o ní ìjọba ìbílẹ̀ mati ní ìpínlẹ̀ borno ìròyìn ní àdó olóró eléyìí tí wọ́n fẹ́ lò fi ṣọṣẹ́ lágbègbè kan níbẹ̀ ló búgbàmù lásìkò tí wọ́n ti ń kó ara wọn jọ tí wọ́n ti ṣetán fún ìkọlù eléyìí tí wọ́n fẹ́ lọ ṣe o onímọ̀ nípa ọ̀rọ̀ ààbò kan ìyẹn zagazola makama ló sọ pé lọ́jọ́ ìṣẹ́gun pé agbègbè maina daya tó wà láàrin zabontubu àti jubilaram ni wọ́n pé o ni wọ́n ní tó fi jẹ́ wípé wọ́n tí kò fi bẹ́ẹ̀ jìnà sí ìjọba ìbílẹ̀ monguno ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ti wáyé agbọ́ pé àdó olóró náà gbẹ̀mí usman dan fulani tó jẹ́ dókítà iswap àti àwọn ọmọ ilẹ̀ arabu eléyìí tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú àdó olóró àgbélẹ̀rọ ṣíṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú gẹ́gẹ́ bí ohun tí ìwé ìròyìn gbé jáde wọ́n ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà ní ẹ̀ka sector 1 ti operation andy cry ni wọ́n fẹ́ lọ kọlù kí àdó olóró ọ̀hún tó bú mọ́ wọn lọ́wọ́ ò orílẹ̀ adarí kan burúkú ni àwọn onímọ̀ nípa ètò ààbò wọ́n gbàgbọ́ pé ikú àwọn èèyàn náà yóò mú ìfàsẹ́yìn bá akitiyan àwọn agbésùmọ̀mí eléyìí tó ń kógun ja agbègbè mate sí monguno ní eléyìí tí wọ́n ṣàlàyé wọ́n ní àwọn ìròyìn kan eléyìí tí wọn kò tí ì fìdí ẹ̀ múlẹ̀ sọ pé àṣẹ ti jáde sí àwọn ọmọ ológun operation andy cry láti jáwé sóbì lílépa àwọn agbésùmọ̀mí agbègbè náà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ìròyìn náà sọ pé àwọn ológun ti bẹ̀rẹ̀ sí ní káàkiri àwọn agbègbè monguno mati àti gamboru ngala láti dẹ́kun àwọn agbésùmọ̀mí eléyìí tí yóò gbìyànjú láti ṣọṣẹ́ láwọn agbègbè ọ̀hún ọ̀pọ̀ àṣeyọrí ní iléeṣẹ́ ológun ti ṣe lẹ́nu lọ́lọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe ṣàlàyé díẹ̀ mẹ́ ọ̀ndà ìbágbàgbé láìpẹ́ yìí ní iléeṣẹ́ náà ni wọ́n ṣe àṣeyọrí gbígbé ọ̀kan gbòógì lára àwọn adarí uswap lágbègbè lake child èyí tí wọ́n ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun ilẹ̀ amẹ́ríkà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ tòní adúpẹ́ wọ́n ní dáhùn nípa àdó olóró ó búgbàmù ó sì pa ọmọ ẹgbẹ́ uswap márùn-ún ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ lọ gba change ẹ ẹ bà lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ tòní.

0: ba se tesiwaju tori asiko e je ma mu ni kokokokokoko kin fi ma jomo won ni awon omo ogun ti ri awon awon je ti a man ko sinu awon je ta man da awon je sa e ta mo si livestock si won ni won gba 147 stolen ti won ji jiji awon livestock won ni won ba lowo won pelu awa lo popo oko okada ni ipinle sokoto iyun na wa ninu iwe iroyin laaro toni aburo fayose ohun na soro laaro yi o ri ki lo soro le lori o ni o soro o tuaka o baraje lori igbese ti awon ajo FCC gbe lori apo isuna ipin gobina ijoba ipinlo osun ele ti awon ajo FCC ele ti won ti pa iyun na jade ninu iwe iroyin laaro toni punch gbe e ba na ninu iwe iroyin daily post se re makide ko ba ti ta orilede Nigeria be makide o ta orilede Nigeria gege bi afojusun wa o te ba idibo fun makide lodun 2027 ko di are orilede yi yo ta Nigeria mo yin lowo o ta lo so be awon egbe oselu APC awon ni won so orilede mimo laaro yi eyun na wa ninu iwe iroyin se ri ko so to ma sele ti are Bola Ahmed Tinubu ba ko eni ti to ba ko esi ibo odun 2027 jade ko so to ma sele ti are Bola Ahmed Tinubu to ba de on lo ma ko jade esi ibo eleyi ti a fe di lodun 2027 yi ko se on to ma sele ta le don soro Imran Wakili on lo soro e lo ka ekunrere won be oro kibe e lo ka to ijoba asiko na ni mo se mu koko yun e je mu koko meji si ko to di wi pe a ma lo laaro toni tambu ati pe fun igbese akin lori bi eto abo se mule dada ni ipinle sokoto latari awon ikolu tawon agbesumomi eleti won ma se owo olopa ti afurasi kan ti won si ba owo toto 2.26 million naira eleti won ni oji nkan ohun ile itamo si roving sheet iyan awon panu igbalode ti won lo nsin ni ipinle bauchi lowo ti ba won iyun na wa ninu iwe iroyin laaro toni asiko ti ko wa ni papa mora o asiko ti ko wa ni papa mora o da e ja ma lo laaro e ja lo soke lo nka lo gbe awon eyan wa wole lati ile ka sojo opole 0906000335 mo pa awon royin ta ti mu ina iyun na ni johun 0906000335 mo nbo e ma rufin o
1: e ka
0: ro e ba yire do yin e lo le yes ma
1: o bu community de de ni lati le alagbado
0: e ka bo ma iku jo meta
1: e jo e ba wa be jo ba e pe ni ati ko bo fun yo ko ni o lo le jojumo yi o da ko ba ku ma fa ba gbe wale jo ko gbe wale be ji pe won jo e sisi e pe ni ara ni ara du e jo o wo pe e pe ni o de ko je ko jo ko sha ni o jojumo won pa ru ko je ki joba 37 alu e jo
0: yes ma shoki na ni ka ma se la ro 0906000335 e ma ja lo ju hello
2: hello
0: e ka ro sir
2: agojumo
0: yes sir
2: agueto
0: olorun lo n ba wa to
2: mo ni ba je fun eni kokan
0: ami asa
2: e ji ra agojumo aja da lewo ku lo soro
0: e ka bo
2: mo be awon ara osun ojo to olohun ko ma ja o a se ogun a se itaje sile ile yoruba omo yo le mi o ko se ti osun ba ja won doju ti gbogbo yoruba niyan mi ne fe kon ja kon fi lakai kon fi suru se ekeji ti mo fe menu ba lori oro Sunday Igboho igbesẹ ti Sunday Igboho ba ti ma gbe ko ye ma expose sita si gbogbo eyan lori eto abo hello
0: an gbo yin tori
2: asi ko ye ma kede eto igbesẹ to fe gbe ti o ti polongo ara e pupo ju ko ye ko ma se on to ma se labenu pe pe ta se ori ba de nikan ni ka ma gbo ko tori gbogbo awon to yi ko se o ta po laarin won and then gbogbo aro ke na to de je ika yen won wona ati mu wo de tun fe gba ni mo ran pe gbogbo ati o ma ba se wole wode to my Bible, she was already called a Buddha for come up at Babody Food.
0: Good, I assume.
2: But what do you can't come up at Babody Food? Or Buddha who go off of what you shall go for a more?
0: I said, sir. I assume, Baba. 090-6000-3352 Yes, ma.
3: My MC.
0: Present, ma.
3: Eku, sir.
0: Yes, ma.
3: Oru ko mi ni Dignitas Adekunle lati fe so wa po.
0: Eku jumo ya mi.
3: Yes, sir. Se ri oro Dangote ni mo fe koko so. Dangote ultra intelligence wa boki latanlatun. O yo 50 naira. To ba ya Nigeria oni ka lo ku ma lo fayi e. Dangote o ma kero e kuro nbe yen. Owo se owo bara ton gba ni ilu e. Oh no, 15 naira to yo kuro ninu epo ni. Awa to ni bara nbi. Koko lo ba awon family e lohun. O ti ma gbe ule epo eyan kuro nbe. Then ni pati Sunday baba Sunday Igbo. Lo to kon ye epo lo ngwa ara won. Kon ma de kon mo gbe se ton ma gbe. Olorun awon awon lowo.
0: Amen e seun ya.
3: Any party, I want to para, I want to see my para on it. I want to do a lane, you want to know my moon.
0: And you
3: want it born with that para alone. So put to a burning box.
0: Yes, you yammy. You down, I want you look down. Hello, Carol. A carol, sir.
1: After a lot of the places.
0: Baba. A
1: quick door.
0: Yes, sir.
1: Mi se n gbogbo iwaju fun yin o.
0: Ami.
1: Oro kini ki ko po ara. Mi o ki n dupe lọ awọn ologun ti wọn gba awọn eyan ti wọn ko lati pe gba ẹ Kwara ẹ. Wọn gba awọn sile. Ṣe n lẹ bakan naa ma tun gbo awọn ọmọ ọsun. Wọn dibo yẹn ni ìrọwọ rọsẹ. Káwọn òbí dẹ gba awọn ọmọ sọrọ. Ṣé ọmọ ọlọ́run láránṣẹ́ dé tòrútòrú bí mi ò lọ́pẹ́ fún ọdún máa ma ṣe ìwà ìpátá ẹjọ́ bá panu wọn pa gbé ni.
4: Even this na Jordan Drive, now they listen to, so get better information. Won't give you no move an inch, but if you don't say one move, move your radio too.
5: Hello, Lagos. Welcome to the Jordan Night Show, and today we'll be discussing.
1: Ọ̀lẹ̀ rẹ ti wá. So, kan ṣe jẹ́jẹ́ o.
0: Ẹ ṣeun.
1: A ni o.
0: Àmì sọ.
6: Ẹ̀ka rẹ̀ kú ètò.
0: Ọlọ́run ló ń tó sá.
6: Orúkọ tèmi Jim Silva láti Ìgbòdo.
0: Láti Ejigbo.
6: Ìgbòdo.
0: Ìgbòdo, yes sir. Okay.
6: Ẹ ṣe. Ṣé ẹ rí ètò ìjọba Nàìjíríà ẹ jọ ẹ ní ká ṣe nkankan jẹjẹ? Èmi la rí kò sẹ́nibọ̀dì tó mọ̀lá.
0: Bẹ́ẹ̀ni.
6: Ìtàn kẹ́bíbọ̀dì bá kọ lémi títí ayérayé ni. Ẹ ti gbọ́ mi nísìnyí. Ìdìbò tó ń bọ̀ lọ́sùn àti federal government o àti state government o. Wọ́n ṣe ní dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn hàn. Tí ìlú bá dàrú lémi, ta ló fẹ́ ṣe lórí? Ẹ jọ please and please, ẹbẹ̀ lábẹ́. Everybody ká so wá gbẹ́jẹ́ mọ́, ká dìbò bó ṣe yẹ ká dìbò. Kí wá dẹ̀ ní mí nìyí pé wọ́n tún lọ gbé ẹ̀sìn lé ẹ̀yẹ.
0: Ẹ ló sà.
6: Ṣé torí ìbò yìí náà? Torí ipò yìí náà? Ok, o ti sùwẹ̀ lo.
0: Ẹ ṣeun sá. Onígan ṣe ní dẹ́ẹ̀dẹ́ mi àọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Hello, ẹ káàárọ̀ o.
7: Hello.
0: Ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀ o. Yes, ma'am. Ìyàdọ́rẹ́ mi ló ń sọ̀rọ̀ láti òkè Àrò.
0: Ẹ káàbọ̀ máa mi.
7: Ẹ kú ètò.
0: Yes, ma'am.
7: Akọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn fún àwọn ọmọ tó gbà kalẹ̀ nílùú Kwara. Ọlọ́run wa túbọ̀ máa fún ìjọba wa ṣe. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu náà. Ọlọ́run wa túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì àwọn ìsọ́ọ̀bù tó para wọn yẹn bó ṣe máa ṣẹlẹ̀ sí wọn nìyẹn. Ọlá gbogbo orí Nàìjíríà dúró ẹ̀ lọ́sọ̀gbọ́ sí bó ṣe máa ṣẹlẹ̀ sí wọn ní bọ́dá ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kọ́ ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfẹ́ tàjẹ̀sílẹ̀mù kọ́ ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tọ́ra máa wọlé ló máa wọlé o ẹ tọ́ra bá ti ká dàkó máa wọlé ló máa wọlé o ọlọ́run á fún wa ṣe
0: o àmì ò yá mi ẹ
7: jù àgbà yín bọ̀ o
0: yóò
7: ní kí n yọ ẹ ṣe ẹni tẹnu gbóbi ọwọ́ o
0: àmì ò ẹ ṣe
7: àgbà yín bọ̀.
0: Kọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Hello.
1: Ẹ̀ka
0: ọ̀rọ̀
8: mo fẹ gbin to da po je fami temi temi
0: iya
8: iya no je no o te mo wa e ma to ari o
0: oda an gbadun
8: asale ile mi to pupo fun awon ti awon won gba ni kwara ere mo se ma so mi gba ere no npa ewu awon baba wa ni won won pada seru wa ni awon eran agbisun mo mi orupo awon o ti ile igba ti won o ni ile igba oju ma pada ti won ke agbo wa ni o pada ti aji e won ke eh lori ti awon ton ti bon pupa won ti pa won ni e o ma para won ni orupo ju ti da won o ma pa won ni
0: e seun komedola lagbara agbala agbeyawo na lawa e ti mo ba se ma nse lojojumo elu e karo
9: hello lawo
0: present sir
9: ara ya dayo
0: ami sir
9: ah ni wa yin ti o
0: ami o
9: awa ara ni ri gbo to ara yin pelu ogun olohun
0: ami
9: oruko mi ni apa eru olohun lati adiyan gasla
0: e karo sir
9: mo dupe lo ba ogbo nigeria dupe lapapo apa julo president wa abdulhamid tinubu Oko aṣeyọri ati gbo awon ologun pelu ogbo Olorun to ku ma aṣeyọri lori e.
0: Amen.
9: Ni ti mo fa so nipa awon tin gbogbo tin so kasika ti jeri nkan to je ni pe oni eni ana olaranta. Eni ana olaranta. Eni to so ro. Oto ni won bishop awon bishop lo do president oto ni nkan to so oto ni iwo to n gbe to n gbo ko yenu. Won da be da bi ti ni ana. Amo sibe sibe na kan ti suru kan so wi agbeje mowo ta ba le ni ta ba ba ni won la ba ni jota mo olodun ti gbe ni soke ti gbe soke o ti juwo lo ti juwo lo na pelu ogbo olodun ki sa se yori e iye yo ba ni nkan ti mo so yi eye yo ba ni to la wu sa ti se aya de ti ri yo ba gidi kan to se yato se ni ka to ti abdulhamid ni kan lo ba wa sha na ko ta si yori nbe ele tin bo na kan lo je ori mu o wa je o da fe ni ko kan wa nbe
0: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
9: Amen. Amen.
0: Amen.
9: Amen. Amen. Amen. Amen.
0: Amen. Amen. Amen.
9: Amen. Amen. Amen. Amen.
0: Amen.
9: Ko ro ma je ki eje diwa mo so se na ni mo so ro parent wa ameda ba tinubu mo so se tin wa da gba an go na ta be lo fun na mo so da won na to bi suru to ba bi suru to ko jo o lo ni ka ro gun o lo ni ka ro te do sun se o o lo ni su wa ti lo ko jo ko bi suru to to bi ko ke sa wa ke sa wa ke ka ta ma ba ara wa ja o se ni pele kutu to dibo yo yo woro se o
0: yo se se
9: do le wa pa do le su wa ti le o
0: ami o e seun
9: ba le ni o le ni je o ni ba je o o lo se ni ba je o
0: ami o ami o
9: da do wa no
0: e seun ba o da o ka yes sir e seun baba 09063352
10: hello
0: e ko juma e ka ro
10: hello
0: e ka ro sir
10: e da ro jordan
0: yes sir
10: se mi fe dasi nbe na mo ma dasi to so
0: oruko yin ati bi te tin pe mi
10: oruko mi ni adarise lataburu
0: e ka bo sa
10: e da se ri ti o sun yen o ke se da da se an godin for 1983 o ti tin tre ti ara won nko bi se le lundu state ko ma je ori be o aye gba yin ato sa ye sin to ba je ru aye sin lo ma bad ju be yen lo ko jo to to lohun oruko ti an je digital fo lo lohun na be yen ikeji bẹẹ tí ẹ mẹnu bọ ọrọ dangote tẹ ń sọ ṣé sìmẹǹtì bẹẹ náà wà náà ní tíjọba àpapọ kọọ yín kankan ṣe sí i tó bá ti wá nílé wọn kíní kan ṣe ló gbìnrọ̀nà fún sìmẹǹtì wà lórí kanú thousand plus yìí sì nọtí ọsọ nkankan o tó yẹ kó rí bẹẹ.
0: Olúwa bá wa tún ṣe 09063352. Ẹlú ẹ káàárọ̀ o. Ẹlú ẹ ti wà lójú òpó ẹ kú ojúmọ́ o. Wọ́n rí lo. Ẹlú ta ló wà ń bẹ̀? Ẹ káàárọ̀ o.
11: Ẹ káàárọ̀ o.
0: Ẹ sà. Ẹ yí ẹ̀rọ rédíò yín yẹn lọ sílẹ̀ tàbí kẹ́ ẹ pa o.
11: Hello, to aga yo gba o.
0: Ami sir.
11: Eh, Olorun kemi jami ni so lati agege.
0: E ka bo sir.
11: Lati ama wo lagege. So nipa oro ti awon ti osun ye, e dakun e ba ro won, e dakun ko ma je ka rogo ni Nigeria. E dakun ko ba si pelepele si. E dakun to lo e ba ro won.
0: Kini
11: ni mo fe da sin na dakun.
0: E seun. Mm. Ito idibo yen ti e ti sunmole, kan se pelepele o, e lo e ka ro.
12: E ka ro sir.
0: Eyin rede yin lo le o. Hey,
12: I'm going to go to the hospital. Ini alati ni iluju oga wa alati ni iluju ke ma ni 20,000 da ni ko lo be se be la ro ko to ko ti ko insati ko bi ke ni kan ki kai sa wu sa bi ba ko e ke ka so ti toro o ti mo ba ba se ni to ba lo fu baba yi information ko wa ti je ki o pe yo ba na lo wa nbe ko je ka mo sa si re muslim ma muslim ko wa je ka mo wa lo fu wa si re olo amara yin lo wa sa
0: mi o seun won gbo wa na won gbo wa dada won de se awon ti won le se adura na la mo gba elo e karo ojumo re o eh o ba won ti wa nbe fun wo iworiwo won abajo wo laaro yin gigun na lo ma gun elo e kaaro eyin radio yin lo le kaaro
13: hello
0: eyin radio yen lo le sa e ba yin radio yin lo le kaaro
13: okay
0: oruko yin ati bi te tin pe wa
13: oh ni yo be ayi lati okearo
0: e ka bo sa
13: Oh,
0: I'm going. Te ba ti pa lanfani ati gbora wa koda awon te fe ba soro gan won lanfani ati gbo yin elo e karo
13: no ya karo te ko
0: to yes ma
13: o ko te ni me ka plata de do fun lati song water
0: e ka bo ma
13: yes sir e jo ni an baba wa Ahmed tinu bo lo ran tubo ma ba ran won lowo
0: ami
13: emi o se wa fa na te alu apere won
0: ami o
13: e jo ni pa won sapadi eni kan baba wa ba wa sise lori e o baba wa sise lori awon na o kon tu awon omo yen sile lo wa wa gbe so bi o
0: yes ma e se go yes ma yam 09063352
14: ojumo re o elu e karo en si la wa mi
0: e karo ma
14: agbalagba omode ti pegbe baba re loruko
0: ohun olorun oba lo dire wa fakuko
14: ero lo pe lati ara ojo ni jo ki ayo
0: e ama
14: iki mo fe pe kelu ni ni orin ta omo ologun ti won si se tafun tafun yi ki jo ba ko jo ko wa nkan gidi ko wa nkan gidi se fun e ìyẹn máa jẹ kó níyà fún wọn tó bẹ pé bọọlù náà lọ gbá fún wa a máa mọ bí wọn ṣe máa fọ nìkan gidi wọn ṣèkọ gidi fún ọ.
0: Tọ́ ẹ
14: ṣeun
0: ẹ ṣeun máa mi tolú láti jọ kí ayọ̀ 09063352
15: ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
15: Ẹ̀sùn ẹ̀kú sẹ́ẹ̀.
0: Yẹ́sà.
15: Bí àwọn ọgbà.
0: Àmì orúkọ yín o.
15: Ẹ ṣeun sá.
0: Ẹ bá ti fẹ́ bá wa dá sí abala tá a wà yìí, ẹ máa yẹ ẹ̀rọ rédíò yín lọlẹ̀, ìyẹn náà ni yóò fi jẹ́ ká lé àǹfààní àti gbọ́ yín dáadáa. Ẹ káàárọ̀. Yes, sir.
16: Hello.
0: À ń gbọ́ yín, ẹ káàárọ̀ sá, ẹ kú ojúmọ́ sá.
16: Ẹ kú ojúmọ́ o.
0: Yes, sir.
16: Ẹ kú iṣẹ́ o.
0: Yes, sir.
16: Ẹ kú iṣẹ́ ọpọlọ.
0: Yes, sir.
16: Ọkọlọ yóò mi dàrú o.
0: Àmì.
16: Ọ̀rọ̀ Sunday gbòó lè fẹ́ dá sí.
0: Kí náà ṣe?
16: Kọ́ farẹ̀ pamọ́ pátápátá. Yorùbá ò ṣe gẹ́gẹ́ bí orí Yorùbá ti sọ fún Jọ́síkọ̀, Yorùbá ò ṣe fẹ̀yìn tì kọ́ fẹ̀yìn tìra rẹ̀. Kó sì kọ́ fàdúrà, Ọlọ́run ni fàbú sí
0: o.
16: Àṣeyọrí tó lọ́wọ́ fún sí, Ọlọ́run máa fún sí o. Ọmọ kékeré ni Ọlọ́run yóò jọ dàgbà. Kò sì ní dàgbà ẹ̀yà, inú rẹ̀ ó sì gùn. Agbára Ọlọ́run máa bá mi sọ́dọ̀ ọ̀tọ̀ fún. Ẹ bẹ́ẹ̀ ti di ni kí pẹ́sẹ̀ntì wa kán dàkọ́ nǹkan ti le jù fẹ́fẹ́fẹ́bọ̀rì tí a bá mú 1000 naira ni wọn kò le jẹ àárọ̀. Àbí ọba tó gbọ́ sí ẹ dákun ni wọn bá ń gbọ́ tiwa ẹ ti ẹ máa invite àwọn kẹjẹ ẹjẹ ti fún àwọn òbí dọ́dọ̀ yín àmọ́ àwọn kẹjẹ tó even bí irú ìyàwó ẹ̀yẹn ká máa invite ẹ orí ọwọ́ ó ti dá bọ́wọ́ àlàbò jẹ́ ọdún máa bá ṣe tò ní Lagos State. Ẹ dákun tó rẹ ọlọ́ọ̀ bá a ṣètò lórí ẹ̀ nǹkan ti le jù Ọlọ́run bá fẹ́ tán jù bẹ́ẹ̀ lọ. Àwọn tí ò fẹ́ tán níwọ̀n bá padà yá tẹ́lá ṣe dáadáa àkó ò ṣe dáadáa o. Torí pé ẹgbẹ́ ẹ̀ bá dókè lọ nǹkan ní ètò mọ̀ pé ẹ̀ kíní yóò yí sí. Níwọ̀n bá dán nǹkan ni wọ́n wá tó mọ̀ gbogbo wa tẹ́ ń gbanu Àtíkù ni òbí ni ẹ fi gbọ́dọ̀ bí ọ̀. Tẹ́ bá débẹ̀ tán wọn ní mi ṣe pé kí ọ tẹ́ ń bú
0: Ẹ káàárọ̀ sá.
17: Káàárọ̀ padà ẹ má bínú kọ́mílẹ́dì ọlá abẹ́ kìlọ̀ PPP lọ́sùn gẹ́gẹ́ mìíràn họ wọn gbogbo ọwọ́ tó ń gbìyànjú gbogbo ara tí mọ̀ tó wọ́n ń sọ fẹ́ sí opposition pàápàá gómìnà tó wà níbẹ̀ fọ́bara lẹ̀ nìkan òdàyè ṣe àwọn náà fọ́nrán tí ń gbà tí PPP wà níbẹ̀ tó ń pariwo tó ń fẹjú kiri ìgboro fọ́bara lẹ̀ gbogbo nǹkan ni ìgbà tàkókò wà fọ́bara lẹ̀ tó bá fẹ́ wìn ni láwọn ènìyàn tó dìgbà tó ń sọ fresh tó ń yàn ti ilé ìfowópamẹ àkáǹtì wọn pa gbogbo nọ́ńsẹ̀ǹsì yẹn fọ́ sọ̀fẹ̀ ìjà kọ́kọ́ bára lẹ̀ ọ́ ìlànà wa fún wọn
0: ẹ bó ṣe. Yes, sir. A ní ọ fara balẹ̀ dáadáa o.
18: Nàwá o.
0: Alo. Ẹyí rédíò yín lọlẹ̀ ẹ̀káàárọ̀.
15: Ẹ̀yọ́ àtọ́kù.
0: Ẹ̀káàárọ̀ sá.
15: Kókó àtúntò ni kó
0: à
15: oṣù láàrin kò ní jáde lọ.
0: Àmì àṣẹ.
15: Olóyè ẹsẹ̀ àdúgbòlá àtòdì owó dé yẹ wa.
0: Ẹ káàbọ̀ sá.
15: Ẹ̀ka tí ìrẹ́ ni mo fẹ́ sọ ni pé gbogbo àwọn tá à ń pè wọlé. Mo fẹ́ ní sọ pé kò sí ọmọ ọdún mẹ́wàá nù wa. Àbí mẹ́ẹ̀ẹ́dógún abálé dáná lé gbogbo wa. Ojoojúmọ́ ó ṣe jójoojúmọ́ tá a bá ti pè àgbà tẹ́ bá tó ṣe sọ fún wa pé ẹyin rédíò lọlẹ̀ ó yẹ kẹ́ ẹ ní kọ̀kọ́ ńbẹ ó yẹ kẹ́ ẹ ní kọ̀kọ́ lọ́dọ̀ yín tí nǹkan fẹ́ bá ti gbé ti wà kẹ́kẹ́ bá pa ńbẹ̀ ni.
0: Ó wà
15: á gbégbá wàtà fẹ́ sí ẹ máa pa ni
0: à ń káàánú ni
15: ẹ máa pọ̀ sí ẹ̀dá mi ni ẹ máa pọ̀ sí ẹ̀dá ìfúrikìs kò sọmọdé mi wa báwo láàárọ̀ àwa yorùbá ṣe jẹ́ tó bá jẹ́ àwọn ọmọ tá a ṣe ẹ̀bí ni tí wọ́n bá ṣe nǹkan tí ò dáa inú wa máa bí wa
18: ẹ jẹ́ mú ìpè ọkàn sí kó tó di pé màmá lọ láàárọ̀ yìí.

0: fito awon kan ba sare tori po re ni ba sare o laye e fi wa bayi emi wa ba sare ola mo fi maje mo ba sare ola wa sori oke ibi kibi to nko ti ma gba mi mo duro ni bi maje mo 1944 mo ba sare ola mo ba sare igbedide ati wa ti o mara oruko jesu edide oh gba ti mo wi je do pada repeat ara mi gbogbo eni tori to dide tori loke gbogbo won o lo sare kan boya baba won lo ba won sare o boya iya won lo ba won sare o won sare lo bi kan so gbo ti pastor ti baba e lo gba owo 2020 naira tani ko lo ma ha won ni ohun ni leading lawyer ni Nigeria iwo nko o re ni ba sare bo tu ba sare ola mo ba sare gbe dide tori omo to nba loju jaye tori ise to nba loju tori aji e to gba ninu jeye mo ba sare ola mo duro ni bi majemu oruko je majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba majemu gba oruko je majemu gba mo ba di pe aye le mo don di kan daru lowo e majemu kan lo na ru mo e emi ni mo so be mo mo de be to ba di wipe o kawe o riwe o fiwe e jeun o kose o vise e jeun majemu kan lo gba lowo e lo lo lo ni bomi je n ba gbadua majemu to na ru mo aye e area capolia da baria ta ye majemu to na ru mo aye e ti o je ko je eyan benga eyin omo mi e sabi eyin ni mo ko wa bi adua adejuma ke sabi mo duro ni majemu olodumare majemu to duro to ni oni jeya majemu to nba fira majemu to da koru lowo oruko je o ya ko lana la rica polia da basata ko lana ai sami londo mi iwo be to ri ka kiri nu le o tun le sami ko lana ni ben sagbe ben gbo mi gbogbo yin ben ti ya ten gbo mi majemu majiya mo ni wa so opo mo majemu majiya mo ni wa so opo mo loni yi oruko jesu majemu igba ah o ba gbo mi lale yi ti bi o ba ri e laaro la aje pe kan se aje pe won gba kan lowo e aje pe ogun to nja ti dori aye akodo I to le ninu majemu ni pe bo ba ti lagbara lori eniyan iya pupa eniye o le mo kan to nku a ma complain e daddy a ma complain gbogbo yi ta pe mi lori phone ta complain bo ba lo gbo owo ko di odo mi lola ki n gbe eru majemu iru o ako wi pe o di iran lowo ru eni alagbara eyin wo la fe ri iran lowo eni alagbara lo bi iran lowo eni alagbara lo ri iran lowo ibi kibi to ba ti gbo mi o ya gba gbara ari kalo brada gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara oruko jesu o ya gba oluwa ni ki gbogbo eniyan ko pariwo bi te ba ti gbo so pe olodun ba jemu o lati ale yi lo lo si emi na ba ma jemu ji o tenje eyan je ba jemu to tenje yi e ba wo si olodun ba jemu yo e jo fa yin lowo soke o mo ro ba jemu jade lati bi o mo ro ase jade lati bi o mo ro agbara jade si lati bi o ko si baria ninu emi o ibi kibi to nko ti ma gba mi o bi owo soke bi owo soke gba mi gba mi gba mi gba mi mo so owo e mo majemu 1944 emi korofo to je ko ma jade ko ma ri ona lo owo ye ni mo so mo majemu oruko jesu o ya pade olore pade alanu ah mama iwa lo ngba mi gbogbo ọmọ tó tara ẹ jáde wọn ò pàdé aláàánú bàbá yìí iṣẹ ti kú lọwọ ẹ bẹẹ ni olúwa ní kí n fi májẹmú gbé dìde bẹẹ ni mo sọrọ nínú májẹmú olódùmarè iṣẹ yẹ tó kú lọwọ ẹ ó yà kó gbà yìí. bo ba wa lola to ba wa ba omi ti mo gbe wa latori oke ise eku owo eku ona e ola oluwa ni tin ba ti bo omi ya ni olori isoji ma bere ninu ise bo be ni to wo nu shop we Bobano Wabiche, Bobano Besafu, Bobola Law, Bobapa, Paluma, the Monet 44, and it was Sammy, what you know, what do you call Oya Papa? Oya Papa, Papa, Papa, Papa, Papa, Papa, Papa, Papa, Papa, Papa, Oya, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ba, Ẹnọwọ́ ọgbà ìdá Jacobi tẹ̀ ń gbọ́ mi níbi gbogbo níwájú mi báyà bí ẹ̀yìn tẹ̀ Jacobi ẹ̀sà ó lè mọ́ Jacobi kọ́ gbé ẹrù àkọ́bí lẹ̀ lórí ọgbà ìdá ìgbẹ́dẹ sọ sílé àkọ́bí èyí tẹ́ wá dẹdu arílẹ̀ mo fi májẹ̀mú ìgbé ọ̀dìdẹ ẹ̀yìn tẹ́ wà níwájú mi ẹ̀sà mi ò tó dáwọn ará lé òrá mi ṣe orúkọ ó yọ dídẹ́ Oya dide Oya dide dide dide dide dide dide dide dide dide dide dide orúkọ Jésù Oya dide iṣẹ́ tí Olúwadé mi ṣe ọlálẹ̀ ni pé kó torí ọmọ ẹ kó dá orí àṣírí bíbò 550 kó dá pé ẹ̀yin ọmọ mi àṣírí mi ṣe tú àṣírí yóò dé tú bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ tí mo bí láyé àṣírí mi ṣe tú bí mi ò ṣe pàdé olóore àárọ̀ ẹ̀mí dààmú bẹ́ẹ̀ wàá máa dárúkọ wọn gbogbo ẹ̀yin tẹ́ sẹ́ǹdì orúkọ sí mi mò ń bá yín gbàdúrà ẹ máa dárúkọ wọn wàá máa pè wọ́n ní kọ̀ọ̀kan martins òní pàdé asẹ́ni lórí mo so yín pọ̀ mọ́ pẹpẹ àṣírí bíbò àṣírí yín ó bo ẹ mọ pàdé olóore nígbà gbogbo ẹ mọ pàdé aláàánú nígbà gbogbo ọrẹ tí olúwa ní kò pàdé mi yẹn wàá wá múra gbogbo bí o bá ti ń gbọ́ mi mo wé ìbàfò kò jìnà fún àdúrà tí mo wá bá ẹ gbà yìí olúwa wí pé bú omi lé wọn lórí iṣẹ́ tó kú lọ́wọ́ àwọn yóò dìde mo ṣe òdìnà zurulere òdìnà yàgbọ́ òdìnà gbogbo bí o bá ti gbọ́ mi lórí o ń bọ̀ lọ́dọ̀ mi láàárọ̀ ọ̀la orúkọ jésù olùgbàlà mo sọ tẹ́lẹ̀ nínú agbára olódùmarè ibikíbi tó ti sàmí orúkọ jésù àyípadà bẹ̀rẹ̀ ayé àyípadà ìlú àyípadà wáyé àyípadà orúkọ jésù ìlú àyípadà láyé ẹ ń bèrè pé báwo la ń ṣe débẹ̀ lọ́la wàá wọ́n nà dé mìíràn náà ni bí mo ṣe ń sọ fún ẹ bó bá ti dé mìíràn bus stop wàá wá pé ọ̀kadà pé ẹ jọ ẹgbẹ́ mi lọ sí church tó wà lẹ́gbẹ̀ẹ́ new touch hotel ní power line ní maruga tó bá jẹ́ pé olówó ọ̀kadà wàá gbé maruwa wàá ní kan já ní maruga bó bá ti já ní maruga wàá sọ fún ọ pé new touch hotel ló ń lọ ní power line wàá ju ẹ̀fọ́ gbogbo ẹ̀yin ará yọ̀bọ ìtẹ̀lẹ̀ ó wà ní olúwa ga ó gbọ́ mi lálẹ́ yìí olúwa ló fún ẹ lórí ọ̀fẹ́ kó gbọ́ mi o torí pé ó fẹ́ yí nǹkan padà lọ́dọ̀ ẹ olúwa ní pé tó bá ti dé ọ̀dọ̀ mi kí n fi aago ìbàlà bu omi orí òkèlè ẹ lórí olúwa wí pé gbogbo ohun tó kú ó máa jí bàbá iṣẹ́ tó bàjẹ́ yẹ ó máa jí owó tó dàrú lọ́wọ́ ẹ ó máa jí ìrànlọ́wọ́ débà aago mẹ́sàn-án láàárọ̀ ọ̀la ni gbogbo ọ̀nà tó bá gbà gbogbo ẹ̀yin tẹ́ wà ní kọ́lá tẹ́ wà ní ìsanko tẹ́ wà ní fọ̀ tẹ́ wà ní oníhàlẹ́ wọ mọ́tò tó ń lọ sábúlé ẹ̀gbá bọ́ọ̀lẹ̀ ní mìíràn tó bá ti dé mìíràn yẹ ọ̀kadà wà nbẹ̀ maruwa wà nbẹ̀ èyí tó bá ti gbé maruga power line mo lọ maruga power line mo lọ bó bá ti dé bìkan tó bá dà lọ́rọ̀ lójú sọ pé mo ń lọ sí church tó wà ní power line ẹ̀jọ̀ ẹgbó mi débẹ̀ wọ àwọn wòlíì tó bá mi gbàdúrà wọ́n bá gbàdúrà lọ́la ọ̀la yẹn máa le ẹ̀yin wo lẹ máa rí ìsọjí ńlá olúwa sọ wípé ilé ọmọ tó kú yóò jíǹde olúwa sọ wípé iṣẹ́ tó kú yóò jíǹde olúwa sọ wípé májẹ̀mú yóò fọ̀hún àyípadà yóò tẹ̀ má gbàgbé pé ọ̀rẹ́ 550 fún àwọn ọmọ bó bá gbọ́ tó bí ọmọ márùn-ún ayọ̀ kọ̀ọ̀kan ẹ̀kọ́ ò ní ṣẹ́rú ẹnìkan ọmọ kan ò ní ṣẹ́rú ẹnìkan ẹ̀kọ́ ò ní wojú ẹni bọ̀dì àláfíà olódùmarè yóò máa bọ̀ gbé wàá fi sínú àkáǹtì tí wọ́n pè fún ẹyẹ náà ni the same àkáǹtì náà ló máa fi sí wàá fi sínú ẹ̀ wàá wá múra àti rí mi láàárọ̀ ọ̀la jẹ́ ń gbàdúrà fún ẹ bó ṣe ń lọ sùn bá a bá rí ipá kan tó mọ pàdé ẹ lójú àná ó ya iná sọ lára ó ti rí àwọn tó wà lọ́dọ̀ mi bí ó ti rí bá a bá rí ipá kan tó máa ń dáyàn dúró àwọn àlejò ọ̀nà tí máa ń dé báyàn lọ́jọ́ bẹ́yàn bá fẹ́ rí àyípadà orúkọ jẹ́ iná dá wọn padà àwọn àṣẹ tí mo ń dáyàn padà tó mọ ń dáyàn mójú kan náà tí ò ní jẹ́ ó dẹ́yàn iná dá wọn padà iná dá wọn padà olúwádìíkà yìí tẹ́ wà níwájú mi ká pariwo sọ pé ayé mi gbà wòlúwa jáde nínú àhámọ́ sọ̀rọ̀ sọ pé ayé mi gbà wòlúwa jáde nínú àhámọ́ ọ̀ya nàwọ́ ẹ̀. ko gba kokoro yi mo fi kokoro yi mo bi olorun ipe yi ile ku ti baba re kan ti o si ile ku ti awon osuaju re kan ti o si ile ku to ti kan lati ojo e ti o si mo fi majemu sile ku ye mo gba kokoro e lowo olorun Samson akade ede kokoro ile ku ti won ti ni le yi ti won fi eboti ti won fi epete ti won fi si ajeti mo gba pada fun e o ti won gba lowo e pe pe fele mi o fa wu edu ko ma so ko ma so oruko je do ya gba Ba, to ba je arugo aye kan lo ni omo re oni nibu joko iwo pade mi lola wa mo bi olodun bi arugo ojo se ngba yan be ni sir be ni epe to wa lori e bo ba je pe tori mi se epe ye wole mi se epe ye wole mi se alalu pa da baje aye re bo epe re bo ogo re fo aye re bo epe re bo ogo re fo aye re bo oruko jesu yo tara fo ti awa ko ba nbole lori oke tan lo laaro la tan lo ba won ni church laaro la o ye ki won na ba kokoro on totun to ri bare awon ara le oni sami iwo to wa ni waju mi ni ko sami on totun ti o lero pe o le bossi o jesus mo fe da ojo fo loruko lu won lorun Samson akande ede loruko olorun Timothy fun su akande loruko olorun ipe mo fe da fun o olori agboya eni ni
1: loruko jesus
0: olori amukiya o da la
1: loruko jesus
0: olori amukeni o gba
1: loruko jesus
0: eya ko to di on di 17 loruko jesus o ya ko pade ko pade omo e ko pade akọ baba ri enikan to wa nle to niwo lo gbadu awo ma gbadu aye danu baba ri enikan te jo ngbe le to ni adu ami to se ye ti lagbara ju ati ka do ai mo gba oruko jesu ko ku ara paru eni ba odaju to gbare lowo e ti o fe gbe jule oruko jesu iku gba pada alafia fo oruko jesu o lere o lere yo dara fo okore abale oluwa ti nbe ti mi nbe wa lojo yi oluwa ti nbe de gbe wa lojo yi yo dara fo ore awon me 550 visit account wo ko fo ore pe mo fe gba le lowo olorun 1000 visit account wo ko fo 61 42 08 38 72 61 42 08 38 72 Jumping last time 61 42 08 38 72 Obey Daniel Olufemi Komolafe
2: ka wa jo pade laaro la wa gba omi ye sori emi ati ajo pade wa juwe fun o wa to pe address fun o CAC Petro Rubber Assembly number 10 power line ni Moroga bo ba ti de mi na ti wo sa lati keja lati bo to ba ji bo sa wo moto abiran jaya bi agbado ko gate wa le ni mi na cross other side bo ba de gbo de follow to e bi to ti bo le yen lo lo gba gbo kada wa wa so pe gbe jo Moroga power line mo lo wa juwe fun o bo ba ti de be ko lo n gbere church to wa legbe ni touch hotel wa ti e ti resign board wa sese Petro Rubber Assembly ibe ni mo gbe ase bo latori oke ten poli e lori ki aye e ko yi pada ipe e ma yi pada aye e ma yi pada o ni wa baka da ojo ni ti o lo ko wa pe mi
0: 070 27 28 070 1 4 33 8 1 1 1 070 14 33 81 11 tabi 080 286 12238 080
2: 22 38 61 22 38.
1: From Lagos, this is
3: Jordan.
4: 105.5 FM.
5: This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.

0: Ẹyin ọmọ Ọlọ́run ẹ gbàdúrà.
1: Children of God, please pray.
0: Olúwa bá ń ṣe ogun náà.
1: Máa kọ́ kẹ́ ibi battle of
0: no for me. Malinda Balẹ̀ Kẹ́sàìdà. Ogun kí n mọ̀ pé.
1: Ogun náà.
0: Ẹ bá ń ṣe.
1: Kọ́ kẹ́ ìjọ náà.
0: Bí mo

0: baba oluwa sewole oluwa sewole oluwa sewole oluwa sewole ninu ile sewole iwo no ninu ile laye baba yi wọn ajo gbẹri wọn dasẹ rẹ ru ẹrọ ọmọbìnrin ẹkún lórí mare ohun tí o ṣe é ṣe olóúnjẹ no oluwa pari ẹ. Oluwa pari ẹ, Oluwa pari ẹ, yóò ṣe é ṣe fún ọ. Tọ́lọ́n bá dé, kí ni o lè ṣe? Nǹkan mẹ́rin ló ṣe pàtàkì lórí ètò yìí. A máa ń yin lọ́hùn, a máa ń wàásù, a máa ń gbàdúrà, a dẹ̀ mọ́ ṣiṣẹ́ wòlíì. A ṣiṣẹ́ wòlíì kan ní Abuja, ó bí ẹ̀rí
1: láti.
0: Mo ń ṣiṣẹ́ lọ lọ́jọ́ yẹn, lẹ́mi Olúwa ru nínú mi, kí ló dé tó fi àmì sára.
1: There were deputy bookmarks of people.
0: Mama yi,
1: this woman,
0: nigba ti mo pin ose.
1: After I gave her soap.
0: Ni Abuja.
1: At Abuja.
0: Ose why?
1: Why white soap?
0: Iya igba.
1: She collected it.
0: Awon ma na lo.
1: I tried to use the
0: isele ba sele.
1: And this one.
0: Ohun to sele si Joseph.
1: The same thing that happened to Joseph.
0: Ka kanu bibeli.
1: We read in the Bible.
0: O ma ti sele.
1: Hey, it's already happening. What happened?
0: Eh?
1: Hey, minimal.
0: Simode kai.
1: The only thing that happened.
0: La tenu gate.
1: From the gate man.
0: Titi wanu le.
1: To the palace.
0: La di pie. Mama,
1: woman,
0: kila lo sele.
1: What happened?
0: Ẹgbọ́n sókè.
1: Let us hear.
2: Orúkọ mi ni Abọ́sẹ̀dé Adérọ́gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè fún àánú rẹ̀ nínú ayé mi. Ó ṣẹlẹ̀ pé last 3 weeks ago tí bàbá ṣiṣẹ́ ọ̀sẹ̀ fún wa níbí. So mo ṣe gba ọ̀sẹ̀ yẹn. Ọjọ́ kejì tán ní ká bẹ̀rẹ̀ sí ní ìwé. Mo wẹ ẹyọ kan nínú ọ̀sẹ̀ yẹn. Ó dẹ̀ ní ọmọ mi kan tá a ti jọ wá fún testimony bí láti bí ó ti ń lọ bí oṣù kan báyìí. Ó wá fún testimony yẹn bẹ̀ kò sí àyè. Ó padà sílùú ẹ̀ níbi tó ń gbé. Òun ti wá wo kinní yẹn lórí Facebook. Ó ní mọ́mí, ó ní ọ̀sẹ̀ tó pín yẹn. Ó ní mi ìgbọ́dọ̀ dá wẹ̀ tán o. Mo ní tọ̀ wọ́n lẹ́nìkan ló máa wẹ ọ̀sẹ̀ yìí. Ó ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ torí òkè ògo, ó ní mi ìlé dá wẹ̀. Mo ní tọ̀ bóun ni màá ṣe wá ṣe. Òróró tí mo gbà, ọ̀sẹ̀ tí mo gbà. Mo bá mú ẹyọ kan tí mo wẹ̀ yẹn. Mo ṣàfi pé orúkọ ogun àwọn ẹ̀gbọ́n ẹ̀. Mo bá lọ sẹ́ǹdì eléyìí tó kù sóhun náà. Ní fún ìyanu Ọlọ́run, ọmọ mi tó wà Lẹ́kọ̀ọ́, ọ̀rẹ́ ẹ̀ kan ló mu lọ, ó ń ṣiṣẹ́ gate man bẹ́ẹ̀. Ó ní ọ̀gá yẹn kàn pé òun ni pé òun yẹ ní PA òun náà pé òun ò yẹ níbi tóun wà yẹn.
3: Iṣẹ́ security ló dẹ̀ ṣe.
2: Iṣẹ́ security ló ń ṣe. Ó náà wá wo pé ó ní mọ́mì, ó ní ibi tẹ́ ẹ ti lọ ń gbàdúrà yẹn, ó ní ó ga lóòótọ́ o. Ó ní kí n ṣáà máa gbàdúrà o nítorí ní wọ́n máa bá òun ní mítì ní wẹ̀ẹ́zẹ̀ eléyìí tó kọjá yìí. Bó ṣe wá di ọjọ́ wẹ̀ẹ́zẹ̀ yẹn mo ṣàní à Ọlọ́run orí òkè ògo ti parí ẹ̀. Tó bá jọ Ọlọ́run sáàmù òjò kì í ṣiṣẹ́ ààbọ̀, ó ti parí iṣẹ́ ìwọ fọkànbalẹ̀. Bó ṣe wá ti mítì yẹn dé, bó ṣe pè mí nìyẹn. Ó ní mọ́mí Ọlọ́run ti ṣe o. Ó ní gbogbo àwọn tó ti ẹ̀jọ́ ga sí ohun tó tún jẹ́ pé nankin congrat congrat níbẹ̀. Mo ní Ọlọ́run èyí kejì tó ní
3: mi
2: ó ní mi nílò ọsẹ tán bó ṣe pé ọkọ ẹ náà níbi tó ti ń ṣiṣẹ́ nìyẹn pé àti ilé o àti mọ́tò wọn máa fún pé wọ́n ṣe gbé kọ́ńtíráàtì ńlá fọ́kọ ẹ náà nìyẹn.
3: Àti ilé àti mọ́tò kọ́ńtíráàtì ńlá wọ́n tún fáwọn yẹn ilé láti gate man ó fi lọ bí
2: ìbíye. Wọ́n lè fi wọ́n fóun náà ní mọ́tò.
3: Èwo
2: òwò ọmọ mi gan-an
3: ṣe gate man ó ṣe gate man
2: bẹ́ẹ̀ni sùn. Ó lóun ò mọ mọ́tò owó àwọn ní kó má wọ́ọ̀rì. Pé ẹni tó máa máa gbé wọn fún lẹ́ni tó máa máa gbé.
3: Láti jẹ́sùmá. Ìyanu pèsè lóòótọ́ ló ṣẹlẹ̀.
1: Èmi ni akú dàbí cause controversy.
3: Ó bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ
1: yìí.
0: Tó bá ní ogun tó ń bá fà tẹ́lẹ̀.
1: Ìjẹ́ sẹ́ni bátú yọ̀bí dragon.
0: Ó ṣe ń gbọ́ mi yìí.
1: As I hear you right now.
0: Ogun yẹn wọlẹ̀.
1: Bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀.
0: Tó bá ní agbára kan tó bẹ̀ fà.
1: People are dragging with you.
0: Tó ní o lè gbérí.
1: That you will not believe.
0: Ohun tí mo ń torí ẹ̀ wá lójoojúmọ́
1: ni. That is why I come every day.
0: Ayé rẹ gbọ́dọ̀ ní mí ni.
1: Your life must be meaningful.
0: O gbọ́dọ̀ gbé orí sókè.
1: You must lift up your head.
0: Mo gbàdúrà.
1: And I
0: pray.
1: Lifting that's more than your level.
0: Tó ju ọjọ́ orí rẹ lọ.
1: More than your age.
0: Gba ìgbé dìde.
1: Mary Stevens.
0: Gba ìgbé dìde.
1: Mary Stevens.
0: Gba ìgbé dìde.
1: Amen.
0: Gbogbo ìyí ògo tí a gbé sí.
1: All you glory.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹ jẹ́ máa kiri pẹ́ kú dédé àkókò yìí. Ẹ tún kàbọ̀ sórí ètò àṣẹṣe ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde ìlọsíwájú ìbùkún fọ́nà àbáyọ. Mo náà láti sọ fún yín pé bàbá wo lè ti wà pẹ̀lú wa nílùú agbára lákòókò yìí. Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi Prophet Dr. MS Fabiyi Baba Possibility JP. Wọ́n ti wà pẹ̀lú wa. Bàbá ẹ súre fún wa.
0: Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ aṣòdodo Jésù.

0: ọlọ́rin ni ó dúró lè kristo pàtà ilẹ̀ mìíràn ìyọrin ni
1: jehovah jesus christ only my care ẹnìkan gbọ́ mi o ni fi pọnju pari aye e o ni foṣi pari aye e o ni fi ku ọmọ pari aye e o ni fi ku aya iku ọkọ pari aye e ọna re ma la wa rọna lo o ni je gbese o ma jere ara o ni ni e ọkan de abale wa luyo wa mo se gbogbo ki elegun ọlọrun ko so di oboro wo o ni ri jakule o ni ri tiju wa de rọna lo in jesus name
2: amen baba eni ni ojo thursday ile aye to ni wole ile aye asan ni fọ wa ton do wa lebo no ti le ba yin pade ati pe kini akuri oro wa fun soni
1: en gba te so pa aye ti oni wole aye asan ni wole ga ma ni wole torin lo ma ponrin wole atuma ni wole eh tori emi awon wole ise pelu awon wole mo si gbadura fe nikan oni ise sin
2: amen
1: eh loni an so lori gbekele ni olorun oni adileri re mu ye wo yo wa la rin awa loke lo lori ko re gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ kẹlẹ agbójú lólúwa ni kì í pòfo bó o bá tí ì ní bàbá tí mo sọ̀rọ̀ iná ayé ẹ tó ti ní jésù tó ti ní ọlọ́run ó ní mo ti ní jésù lọ́rẹ̀ yebíye ló jẹ fún mi
3: onífọ́lárẹ̀wà tí ọkọ mi fẹ́
1: anú marọ́nà lọ
2: amen
1: iná rẹ̀ ò ní kú
2: amen
1: jésù ní dáfídì 1:25 125 number 1 àwọn tó gbẹ́kẹ̀lé olúwa àwọn ẹjẹ́ ká wá wo òdìkejì rẹ̀ àwọn tí ò bá gbẹ́kẹ̀lé olúwa wọ́n á dàbí ẹrẹ̀ fọ̀ àwọn tó gbẹ́kẹ̀lé olúwa wọ́n á dàbí òkè sí òní tẹ́nikẹ́ni ò lè ṣù wọ́n wọ́n máa níṣòro oríṣiríṣi bọ́ wọn ní bá lọ wọn ní ṣubú wọn á tún máa sọ pé dádì ẹ change o ẹ̀ńdọ́gàn o oró oúnjẹ wo lẹ ń jẹ kò rẹ rí nǹkan gidi jẹ ṣùgbọ́n gbẹ́kẹ̀lé rẹ sọ́dọ̀ ọlọ́run ó jẹ́ kí ọlọ́run ní ìpamọ́ra pẹ̀lú rẹ àwọn tó gbẹ́kẹ̀lé lórí ayúdà bí èké sí òní tako lè ṣí nídìí bí kò ṣe kó dúró láéláé mo wà ní òwe matthew orí kẹfà ẹsẹ 24.
3: ìgbà èdè ẹnjọ́ ọjọ́ kú ìlú bá. yóò kórìíra ọkàn yóò sì fẹ́ ìkejì tàbí yóò fara mọ́ ọkàn
1: bíbélì wa fi ń yé wa wípé a lè sin ọlọ́run méjì a máa kórìíra kan rẹ̀ máa fẹ́ràn kan ni wọn ó dàbí ẹni tí obìnrin tó fọkọ méjì ni ó máa ní problem ọjọ́ kan ọkùnrin náà tó nǹkan tọkùnrin fi ń bò yẹn ó máa túká lọ́jọ́ kan mo gbàdúrà fún ẹ ó ti mọ ọlọ́run èṣù níta ìjẹ mo ti wà ní òwe job oríkìní ẹsẹ̀ kọkànlá ìjẹ́ náwó rẹ nísìn fi tọ́ ohun gbogbo tí ó ní bí kí ó bọ̀hùn tí kí ó bọ̀hùn lójú rẹ tí a bá wọ̀rọ̀ yẹn dáadáa wọ́n rí pé jòbò sátani rí pé jòbò ní ẹnì kankan ó dẹ̀ fẹ́ gba jòb kó máa sin òun ṣùgbọ́n jòb tá a sọ ìjẹni tó rọ́kú gbogbo nǹkan tó ń ṣe jòb gbélé lọ kó gbélé kó gbágbára lẹ̀ ó fi gbẹ́kẹ̀lẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó dẹ̀ padà borí ó di jọ́ kan níbi táwọn ọmọ ọlọ́run péjọ sí jẹ́rí ẹni tó tún dàbí báyìí wọ́n ní Job náà ni ọlọ́run sọ pé kò sí èkejì rẹ̀ láyé inú dẹ̀ bí èṣù ó dẹ̀ ta Job àti ẹ̀mí rẹ̀ àti ohun tó ní ṣùgbọ́n gbà tọ́lọ́run tún dé ọba tó dá èkó lọ sí òní padà wọ́n dá ìgbèkùn Job padà mùsùlùmí nìkan gbogbo ohun tí ó dára èyí tí wọ́n sòdòkú tí ò wúlò tọ́ tún ń béèrè thousand lọ́wọ́ rẹ̀ òpin dé bá ara dẹ̀ tu ẹ̀ o dẹ̀ ní rí ìnira ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ wà á ṣàṣeyọrí o bíbélì wa sọ nǹkan fún wa níwèé job 14 number 7 àbáwá fún igi tá a gé lórí tó bá ti gbóòórùn mi ó dẹ̀ máa ń jáde jeremiah 9:4 ẹ máa ṣọ́ra olúkúlùkù yín lọ́dọ̀ ara àdúgbò rẹ̀ kí lára àdúgbò máa ń ṣe wọ́n máa wọ́n débẹ̀ bí ẹ̀wọ̀n kí náà tún máa ń ṣe wọn tún lè fi ògo sínú ògo sínú àìsínú ayọ ọlọrun ló ní gbogbo ògo mo dẹ súre fẹnìkan mo wọn nípa ní ògo rẹ wọn dẹ nípa kádàrá ẹ dẹ o dẹ ń dá láìní ṣùgbọn súnmọ ọlọrun fèsì ọlọrun máa kanlẹkùn máa bẹbẹ àánú àdìẹ ẹrú o ní padà ṣẹrú ayé o dẹ ní ṣaláìní bíbélì sọ kan fún wa nínú ìwé jeremiah 9:4 ẹ máa ṣọ́ra olúkúlùkù yín lọ́dọ̀ ará àdúgbò rẹ ìyẹn bíi báwo ni máa rìn ìrìn tí ò tọ́ kó wá lọ bá rẹ lẹ́wọ̀n kó lọ bá rẹ níbojì kókú rẹ máa dárò kó máa rìn kiri lé mo súre fún ẹ o ní ìdàkudà o gbogbo tó fẹ́ kó o dà láyé ní rere o máa dà á ìyẹn ni wé jo 42:10-13 ọlọ́run yí ìgbèkùn jóòbù padà nigba to ngbadura fa won ore re olorun gbogbo ti jobu ni lo po si o ma ni si
4: amen
1: o ni da lai ni
4: amen
1: gbogbo to ti ku laye e to ti fi e se eye ni oruko jesus lai pe yi gbogbo awon to ti mo be won be sa yeye
4: amen
1: ma je ma se o
4: amen
1: o ni da lai ni
4: amen
1: in jesus name
4: amen
2: ohun baba wa na le ngbo yen eto asese le ndara po mo lori radio eja aduke lo
1: ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 16 ekpe nibe yen whatsapp ni yen pelu
2: text message whatsapp e le fun ranse fun to ba fe pe yin ko ero
1: ero keji ohun ni
2: 080 080 50 50 27 27 56 56 21 21
1: ero iketa
2: ero iketa
1: 070 070 69 69 94 94 99 92 92 pe mi kin gbadura fun ona re ade la ile kun ashi ohun ni echo bank 38 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 43 bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta la kokon yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish ohun ni 411 411 01 01 89 89 25 252
5: 411 01 01 89 89 25 252
1: Ile ni no ko bere si ni ri ile mo ri ni awon eki je wa ra ni mo ko mo ra ni ri ya ni ile ti mo ni ke bi 19 ile to ma tun si ere to ya yo lowo pe a fe to toro je lo ami ta ba ri ero awon eyan na ti so yen ri ti elode kun ta reti mo de mo pe ri e ma de o amen jesus oruko mi ni prophet doctor msrb baba possibility ni kola ni koma ni ilu eko sugbon mo fe ko gbagbo ma gbagbe igbagbe ma n ba nkan yọ de ma n sọ nkan na ṣugbọn igbagbọ o ma n ji ohun to ku dide o ma n sọ no di yes mo de pray won ni pa kada re da
2: amen
1: wa luyo
2: amen jesus
1: wa mo ṣe o
2: amen
1: ife ọlọrun si e ko ni jona
2: amen jesus
1: ma de ma de ṣe
2: amen
1: mo re ti wa ni tin ṣe tozi laaro yi ni ilu korodu ohun ko to ba n ṣe je ka jọ pade o ni ṣe lasan won ni fi e bu ọlọrun mo re ti ago mẹsan north african time by 1 ati pari program yen iwo na wa gba igbala ti e ofe ni olorun de ma se lori ti oni baje okan re ade bale eje mo olorun ja gbadura yi adura ta fe gba ni gbogbo ko to tan gbe siwaju mi ati ko to ateni to gbe
2: loko jesus olua bebe ko to tan gbe siwaju mi bebe ko to tan gbe siwaju awon mo be tan gbe siwaju aye ami olua diri ni pa
1: eja gbadura yi oluwa okun to de mi ti mo fura bo de mi e jada lara mi
2: loko jesus gbogbo okun to de mi lowo to te se mi to je ogo mi ola etu ola eja jona ola eja gbogbo ide to de mi ti mo fura ola etu ola eja ola
1: ide ti bere le ma ri be inira jade iponju jade osi jade disappointment jade abuku jade itiju jade ona re la ilekun si maje mu se o ni da lai ni o gbogbo awon to n gbe lese won ma subu
2: amen
1: awon to n wa subu e won ma sise
2: amen
1: ma je mu se lori e ara tu e
2: amen
1: ara tu e
2: amen
1: wa rowo iyanu
2: amen jesus
1: wa rowo iyanu
2: amen
1: jesus lo wa wa
2: amen fe yin te gbo wa le te fe darapo mo eto asese abi te fe ba baba woli isoro ero te le pe baba woli si
1: ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 ekpe nibe yen whatsapp ni yen pelu text message
2: baba pastor lori whatsapp e le fun ranse fun to ba fe pe yin ko
1: ero keji Oh, ni 080
6: 50
1: 27 27 56 56 21 pemi kin gbadura fun ona re ade la ile kan asi ohun ni Echo Bank 38
6: 12 15 68 68 43 38 12 15 12 5 68 63 43
1: bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyin Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish ohun ni 411 01 01 89 89 25 25 2 2 ko si ohun to se to gbe o nitori Job 41 11 ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti Psalm 50 number 5 ma so o ni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro o ni ru obo pe si olorun so e jere fun oga ogo mi e mo fi need ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de pale awon ero ti a pe fun ase pata o ba rin to ru e loju pa sa awon number ta pe yin number akoko yen ohun ni WhatsApp message tabi voice ṣùgbọ́n àwọn tó kù o lè pè àwọn ẹgbẹ́ adẹ máa gbàdúrà fún ẹ bóyá nǹkan bá rú ẹ lójú wà á bèrè á fi fún ọ ìkọlẹ rí páṣẹ parí kò rẹ wà ní inú ọ̀sẹ̀ tó kọjá a fún gbogbo wa ní ìsinmi ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn kọ̀ǹtínà àwọn ìṣòro ní friday àti thursday ẹkún lè pẹ́ dálẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ni mo ṣe ń bẹ̀ jẹ́ kájọ pàdé ilẹ̀kùn ànúpọ̀ nítorí wa tí ògo wa dẹ̀ buyọ̀ ìmọ́lẹ̀ wa dẹ̀ tán májẹ̀mú wa dẹ̀ ṣẹ ohun tí wọ́n ti ní kò ṣeé ṣe fún wa ọlọ́run àṣẹ ṣùgbọ́n kò sí ohun tó dàbí ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ẹnikẹ́ni tó bá ní ọlọ́run mìíràn ó fi rẹ̀ ṣẹ̀ sí ni torí ẹni yẹn lè kú ṣùgbọ́n mo ní ẹnìkan tí mo kéde wá fún ẹ lórí rẹ́díò yìí ní àìkú àìsá àìdìbàjẹ́ ọba tó lọ kọrin kése òun ni mo fẹ́ kó ìgbẹ́kẹ̀lé rẹ sọ́dọ̀ ẹ kó lè lè jèrè ìgbàgbọ́ kó lè jèrè àdúrà mo súre fún ẹ ọ̀nà máa là ẹ̀tọ́ ẹ̀ máa tẹ̀ lọ́wọ́ ó ní padà ságbe ó ní padà tọ́rọ jẹ wàárí tí ẹ ṣe ó ní dá láìní ó ní dá láìní ọfà tí máa ń gé ẹ̀mí kúrú kò ní bẹ òkè tó ti máa ń jábọ̀ máa kọjá wàárí ọ̀nà lọ wàárí tí ẹ ṣe ogoro ọlọrun abuyọla rẹ o ni wa bakan naa majẹmu adẹ ṣe igbẹkẹle nu ọlọrun la n ba wa sọ igbẹkẹle ẹ o ṣe ma bimọ mama o dẹ ṣe ma travel iwọ naa ṣe ma kọ le iṣẹ ṣugbọn din ohun to lọ sinu ẹnu rẹ ko din ohun to n tẹnu rẹ jade ko nife ọlọrun ju eniyan lọ ko si gbagbọ ko ri pere ni oluwa yóò dẹ dára fún ẹ o o ni wa bakan naa mo súre fún wa ká lọ rọwọ yọ iléeṣẹ yóò ní jóná àbùkù máa kúrò àkàntì máa kúrò ìyípadà máa dé jésù lu wa ẹ bá wa fowó sí àwọn àkáǹtì yẹn kò sí ohun tó kéré jù ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bó ṣe gbọ́ mi kò sí ohun tó bá ní mú nínú ẹ fi owó sí orí àkáǹtì rẹ́díò yìí wà á dẹ̀ rí pé ọ̀nà máa la fún ẹ in Jesus name.
7: Gbogbo àjàgà ogun ló máa já ọlọ́run bàbá possibility máa ṣe yánu.
8: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale si 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lososẹ ipade hour of possibility, laago mẹsan owurọ daago kan osan, ojo Friday keji lososun ni so oru ma n waye, laago mẹwa alẹ, esin ojo osin mi ma n bẹrẹ laago mẹwa owurọ daago meji abo osan, ewe, ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale si 5, Fasasi Anibaba Street, off Oyenuga Street by Technical College Okeota Ona Ikorodu Leko gbogbo ojo Thursday ni pade half possibility laago mẹsan owurọ daago kan osan Friday to kẹyin osu ni so oru laago mẹwa alẹ aago mẹwa owurọ daago meji abo osan lẹsin ojo Sunday ma n waye o farahan lawọn ipade adua wọnyi ọrọ rẹ aṣeeṣe Prophet MS Fabiyi JP loluwa n lo
9: fọrọ lọwọ adua 091 2628 8216 tabi 08050275621 ẹ tọlẹ pe 07069949
10: from Lagos this is
11: Jordan 105.5 FM
12: this is Jordan 105.5
13: station with the voice for

0: ṣí.
1: Amen.
0: Àwọn ilẹ̀ kùrọ̀ lọ́wọ́ pé òun ní tàbí nǹkan báwo ló ṣe débẹ̀ mo ló ṣe fún ọ.
1: Amen.
0: Wọ́n ní lọ sú rẹ̀ fún ọ ni ó jìyà mọ́.
1: Amen.
0: Ará mi sí ọ ní olùfẹ́ tó ń gbọ́ mi ìwọ ìwọ yìí lárọ́ mi sí máa ṣàmì ohun tó mú ọ yíré dù èsì táìmù ìwọ lárọ́ mi sí olùfẹ́ aṣọ ìyà olúwa bọ́lọ́run ẹ.
1: Amen.
0: Gbogbo gbèsè tó jẹ tó ti di ó àìsàn sí ọ lára bàbá mi ìrànlọ́wọ́ aláìléèyàn ọ jáde sí ọ.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Ó ní èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún ó tọ́ sí ẹni tí ọ̀run ṣàánú fún ó tọ́ sí ẹni tí ọlọ́run ń gbé dìde ó tọ́ sí ẹni tí ọlọ́run fàyè gbà. Wo bí ó wáyé wá wòran àmì yẹn jẹ́ kó pé méje ilẹ̀kùn ṣí àjàgbá àyè fún ọ.
1: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
0: Ipa àwọn èèyàn búburú lòdì sí ọ lórúkọ Jésù ojúná dànù.
1: Amen.
0: Òní ni mo sọ bí wòlíì ọlọ́run mo dúró mi ò dádúró ẹ̀jíwà varunata lónìí mo dúró mi ò dádúró mo sọ pẹ̀lú àṣẹ. Gbogbo ilẹ̀kùn tó tì mọ́ ọkọ máa ṣí.
1: Amen.
0: Mo ní kó máa ṣí.
1: Amen.
0: Mo ní kó máa ṣí.
1: Amen.
0: Mo ní kó máa ṣí.
1: Amen.
0: Agbára alátakò níwájú rẹ kó máa jóná.
1: Amen.
0: Mo ní alátakò ogun wọn nínú ayé rẹ kó máa jóná.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Látòkèrè.
1: Amen.
0: Látòkèrè.
1: Amen.
0: Láti ilé.
1: Amen.
0: Lọ́dọ̀ rẹ.
1: Amen.
0: Lọ́dọ̀ ẹni tó
1: mọ̀. Amen.
0: Lọ́dọ̀ ìjọba.
1: Amen.
0: Lọ́dọ̀ ẹbí.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Máa gbà.
1: Amen.
0: Máa gbà.
1: Amen.
0: Gbogbo èyí tẹ́ léyàn sílùú òyìnbó tó ń promise yìí tí wọ́n ṣe fún yín lọ́sẹ̀ yìí kọ́ release ẹ̀.
1: Amen.
0: Gbogbo èyí tẹ́ fẹ́lẹ̀ lóyìnbó tí ẹ ní passport tẹ́ ẹ ní visa mo pàṣẹ àṣẹ ìgbédìde fún open door international connection mo ní gbà.
1: Amen.
0: Olúwa ti kálá rẹ̀ kó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Olúwa ti kálá rẹ̀ kó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Olúwa ti kálá rẹ̀ kó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Tayọ ọgbọ́n rẹ kó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Tayọ ìmọ̀ rẹ kó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Gbogbo èyí tẹ ní problem níbi iṣẹ́ yín olúwa yanjú ẹ̀.
1: Amen.
0: Èyí tẹ mọ mi tẹ fẹ́ gbé bàbá olúwa yanjú ẹ̀.
1: Amen.
0: Ẹ gbọ́ mi ò látòní lọ òṣèrú mọ́.
1: Amen.
0: Mo ní òṣèrú mọ́.
1: Amen.
0: Mo ní látò mo ní òṣèrú mọ́.
1: Amen.
0: Ó bá dẹ̀ jọ ọ́ kó ṣàmì àmì ni ìdáwàdúrà bíbélì ní àmì ni ìdáwàdúrà. Máa ṣàmì eléyìí ọ̀nà ẹni kankan àmì ni kò ṣáà ṣe níbi tó wà ẹni di ọmọgò iná pa.
1: Amen.
0: Ẹni níwọ̀n ní rìnà rí ọ iná pa.
1: Amen.
0: Ẹni náwó ibi síwà tọmọ iná pa.
1: Amen.
0: Ẹni ń bá ògùn rẹ ṣagídí mo ní iná pa.
1: Amen.
0: Mi ò gbọ́ àmì ẹ̀ olùfẹ́ níbi tó bá wà mo fẹ́ kó mọ̀ wípé ohun tó mú inú rẹ dùn òun ló mú iná àwọn kan bàjẹ́ àwọn èèyàn kan wà wọn kì í ro rere fún yàn àwọn èèyàn kan wà tó bá múra jù iná máa bí wọn àwọn èèyàn kan wà tó bá bá tí ayé ẹ bá dáa ju tiwọn lọ iná bí wọn bí mọ́tò tiẹ̀ fáìn ju tiwọn lọ iná bí wọn àwọn kan wà tó yẹ pé nǹkan rere naturally ó máa ń bí wọn nínú àwọn nìkan ṣoṣo ló máa ń fẹ́ kó soríire bàbá ti dọ̀rọ̀ ẹni míì wọn kì í fẹ́ òní ni mo gbàdúrà fún ọ àwọn tó ń finú bá ọ dà tọ́jà ń bá wọn ṣeré kó tó pe ọjọ́ méje àṣírí wọn kó tú.
1: Amen.
0: Ha àṣírí wọn kó tú sẹ́.
1: Amen.
0: Mo ní àṣírí wọn kó tú sẹ́.
1: Amen.
0: Ọwọ́ agbára olúwa kó dá sí ọ.
1: Amen.
0: Bó ṣe ń ṣàmì gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Èmi gbàgbọ́ bẹ́ẹ̀ gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Àní mo gbàgbọ́ bẹ́ẹ̀ gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Ohun tó ń là kọjá ìfún ògùn Ọlọ́run ni. Ohun tó ń là kọjá yà bọ́ sí testimony. Ohun tó ń là kọjá yà bọ́ sí ẹ̀rí.
1: Amen.
0: Má lọ para ẹ̀ má lọ kú báyìí Ọlọ́run ní ìrètí ń bẹ fún gíta gé ní orí. Tí ó bá gbúrò omi yóò yọ jáde. Gbogbo tó kú nínú ayé rẹ mọ́mì dádì ọ̀gá kò jí padà.
1: Amen.
0: Kí ni bíbélì sọ níwẹ̀ Jòhánù oríkẹsàn-án ẹsẹ̀ kínní mo ní ohun tó ń là kọjá yìí fún ògùn Ọlọ́run ni kí ló wí.
2: Bí ó ti kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí
0: rẹ̀. Bí ó ti kọjá lọ, yé! Bí ó ti kọjá o ye koja lo opo ni mi o ko tun radio e o gbo miri lo ngbo nisi Jesu yi koja lo o koja lo ko de si gbogbo gba to koja ji o so iso ara sile ko si gbogbo gba to koja awon to ba tete plug ara won si gba to koja ye awon lori iyanu kai we swaju
2: awon me yin e si bilere bi pe
0: awon me yin e si bilere pe
2: oluko ni
0: oluko ni
2: tabi dese
0: ta lo dese
2: okunrin yi tabi o tabi obirin tabi obi re ti a fi bili afoju Jesu si da pe ki se nitori okunrin yi dese tabi obi re sugba ki a le fi ogun olorun wa
0: e ma gbo o e ma gbo o bo se n koja lo okunrin afoju ni bibeli so bi pa awon mo yin wa bere pa ese wo le bi wa le da to ko aye e fi tele yi Jesu ni ki se ese baba e ki so gun ile ki so gun ile baba e sugbo o to se yi ka lo fi ogun olorun won ni gbogbo ku to nja ko laye ko lo si o gbogbo ku to nja ko da je lowo si I mi olorun fi fe fa omo ra ni oko ninu iwe oni wa so wi pe oni oluwa se ogun bi okun ife to su wa po mo awon ti orun pa to ni pe o fe gba o fe kigbe awon ogun ko wa olorun ko fe lo lati fa osumo do ara re but any me bi start your good father de sumo lohun je don sa kuro do olorun mo gbadua bi oluwa ti koja lo nisin o bi aye re wo
1: amen
0: oh my god mo don bi aye re wo
1: amen
0: and o be se re wo
1: amen
0: gbogbo ikoja oluwa lo mu eri lowo gbogbo bi to koja e ma e lo wo now ninu we Matthew ori ka jo se kini gbogbo igba to ba n koja lo to ba n koja lo iyanu ma n sele mistakenly all of my mistake you know be two that do hell no oluwa ti so bi pe ohun ko da lo ohun de fe fowo ko eni kan don gbo mi bayi bayi ya lo re
1: amen
0: ori kejo wa ri bi pe on tori oke na so kale ni la wa de te lo ba baba nje iwo fe o do fe o ma fe lati sere le fun yo o ma fe lati gbeyan dide anytime to ba koja lo anything lo possible batimi o afoju Jesu na koja lo lo ni opo awon to wo san o koja lo lo ni opo awon to tun aye won se o koja lo lo ni o tun tin koja bayi o
3: sir
0: o tun tin koja lo bayi o to ba se ami loruko Jesu o ran e lowo
1: amen
0: bibeli o Jesu e je saraye kiri kan fun ibe yen wa ri bi pe opo ogun to stop to so mo isu ogun na lo gbe fe isu opo to la koja to e ko sko e ko wa odu olorun fun wo bi to ba nla nkan ko koja ko to gbe blame lori anybody ko ko wa odu olorun na to ba wa odu olorun lo a to mo wi pe o to se yi ki sogun aye I mi olorun ko fe lo tori moto to ma nwa to ba ni break moto ya ma accident opolopo igba bi aye yan ba lo dede bi yan se ro eyan jaye koja o ti e ko se a de gbagbe olorun olorun ma lo ogun nigba mi bi oko ife lati fa wa pada si odo re number 2 olorun ma lo ogun lopolopo igba lati je ki a le pada si na dura tori o to ba gbe wa dide olorun ma keep wa nibe opolopo eyan dua lo gbe won dide pa to wo ti de o gbagbe olorun so olorun ma lo ogun bi afani lati fa won pada number 3 ogun kokokoko ni aye yi aye ta wa yi eni to ba segun e to ba jagun segun ohun lo ma gbadde so to ba segun o le gbadde so ogun to doju ko eyan gbodo se ogun ye ko le gbadde adua mi le fun o loruko Jesu olubala ogun ni bori e
1: amen
0: mo ni ogun ni bori e
1: amen
0: Eso ke bo se nkoja lo.
1: Bo se nkoja lo.
0: Ibi to tin gbo ni ma so ke bo se nkoja lo.
1: Bo se nkoja lo.
0: O ke bi Jesu se nkoja lo.
1: Bi Jesu se nkoja lo.
0: Oni ni mo so pelu ase. Bi o tin nkoja lo. Eyin te wa ninu aisan te wa nle gbo mi. Eyin te rira, eyin te gboro. Eyin ti to so pe kero kusile. Eyin te ni cancer. Diabetes. Eyin te la kokoda fibroid. Eyin ti o si ti paise nje ni oruko Jesu bi Jesu ti koja lo nisin ato sile
1: amen
0: à toi s'il est.
1: Amen.
0: Mia baline adore. Et là, Baruna dit la paille à ton bagbago. Biawali ori et bouton wa. Baye wosa.
1: Amen.
0: Baye tu s'il est.
1: Amen.
0: L'homme au bouet gouille, baye tu s'il est.
1: Amen.
0: L'homme au bouet gouille, baba tiya, baye tu s'il est.
1: Amen.
0: L'homme au bouet a ti assassi, baye tu s'il est.
1: Amen.
0: L'homme au bouet chia, rela yo coucou. Baye tu s'il est.
1: Amen.
0: Bobo yi ti se ti bo lowo yin e gba ise pada.
1: Amen.
0: Bobo yi ti e ti e wa loke e se yin ti nji eru ti nbo ko fe jabo ase lati du loke ba.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: Dai na lowo.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Bi o ti se kini
3: bo se koja lo
0: ikoja oluwa ki se koja president ti ara orile nde ba koja ladugo kan ki na ma se gbogbo ilu a ma mi ti awon soldier awon dss won ti de be bi e o de ko to de abbas bo se olorun alaye bo se koja lo lo koja lo ninu aye re bayi gbogbo ti o pa le ko to le so fun pastor eye Oguyeshe.
1: Amen.
0: Oguyeshe.
1: Amen.
0: Oguyeshe.
1: Amen.
0: Mo fa ko pipi ale fa dua. Adura meji da mo fa pe. Sugbon e ja doke lohun. E ja gbe ri awon eyan. T'Olorun se ni awon ipade ta se koja yi. E ja doke lohun.
4: Mo dupe ni owo Olorun. Unko to sele si omo mi ni 2023 lo sele. Ogun yen wole ni ago kan, o ko da se ju mewa. Bi ogun yen se wole, ti ofa yen wole ti ara omo yen. Omo eki owo egan ati ese omo bi bere si ni gbon o bere si ni gbon oju ti pada mo ni lati ji mu mo gbe bible le lori mo gbadura titi mo wa lo si church bi ti mo lo mo ni daji egba mi nkan bayi ni mo ri se kon se wa la pa ni
5: aye o ni fogun omo ba oja eyin odo ta ma bi e ni ti omo buruku fa won bi
4: nkan to ba mi leru ni pe ojo ti mo ba debi ti mo ti fe gbadura ko si omo yen rara se tu e merin abi e ma o ma ma disturb mi mi nile gbadura sugbon si ile mo olorun ni ojo ti mo ba gbo program daji radio ti mo lo o baje bi mo se te oso ti mo gbo yen o ni ki lo ra radio mo wa wo da owo ofo lowo mi mo ni lati pada mo wa price mo ra iwon ba bi mo se tele mo wa gbo program ni 10:11:30 to 12 bi daji se daruko yi pe emi ni arole obadare o yen ti mo gba o de won ara mi lati igba ti mo ti gba oyen titi ile gimo mi o le sun o bere si ni disturb mi o ni mu ome e ma lo si ori oke mu ome e ma lo si ori oke ye pa to di ago marun ni daji mo wa ji omo yen emi yen tun wonu mi o ni sun pada mo ni rara mo se da ara mi yen baba mo ra ade bi ni 7:15 lojo yen sari mo se de ori ile amuji Pastor Joshua mo dupe lowo Olorun ninu aye won won fi emi ife han si wa won ni ka lo sile anu ka lo bere pe ba fe lati ojo ti mo ti di ori oke nkan yen o se omo yen
5: lati ojo melo ba
4: lati 2020
5: gbogbo yen di
6: everybody stand up
5: gbogbo yen da npo mi nile abi ni mi gbogbo laaye aye
6: the people that are hearing me in their house and everywhere
5: Oluwa ta ba fe ki on kon so ya ni dele lola O ta te gbo ta Olorun se ni won so ni bi gbogbo eyin te sami ni bi te ti nbo eri loruko Jesu Kristi anu fonfon
7: Amen.

0: lẹṣẹru ọlọlà mọ o.
1: Òkè láyé mi wá o.
2: A miracle of open doors. Idabayasa. Oba to fi aye si abe obirin.
3: God that put stress in the woman.
2: To gbe omo jade.
3: And brought that baby.
2: Gbogbo ite mo ngba mi.
3: You that do hear me.
2: Lojojumo.
3: Every day.
2: Mi mo bi o se sele. Ni bi ona ti di. Iya halia. Bayi ni ani ti. O ni kokoro sika. Da feel the wind. Ẹni tó ń ṣí tẹ́ni kò lè tì ẹni tó ń tì tẹ́ni kò lè ṣí o mọ ọlọ́run ni ìlú àbáwúlẹ̀ o mọ ẹni tí mo ń sọ ẹni tó ń la ojú afọ́jú kì yóò lànà fún ẹbí ẹni lànà lágejù ṣé kò ní lànà fún ọ mo pàṣẹ gbogbo ìtọ́nà dímọ̀ yìí ọ̀nà ńlá láti òní lọ ọ̀nà ńlá láti òní lọ ọ̀nà ńlá. Ilẹ̀kùsí. Ìyanu kẹta. Ìwé ìrántí.
3: Book of Remembrance.
2: Wọ́n ṣì báyọ̀. Mihai Kada.
3: Hallelujah.
2: Rivalua. A ti ṣí ìwé. Níwájú ọba. A sì rántí. Mordecai. Ó ti ṣe ọba lóore. Ọba wípé kí la ṣe fún. Wọ́n ṣì wò lọ́wọ́
3: báyìí.
2: Kan nìkan níbìkan. Gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́.
3: Me
2: maru ami to ma se ile kusi. Oh my God. Olorun mi oni gba pe kan tile ko mo ko de mo lenu oro iwo e mo titi si ko gbogbo en to ngbo mi lori eto yi mi mo gba to ti gbo bi ile omo to ti won ti si iwe kan olorun si ran ti sara bi o ti wi o si se fun sara bi o ti so sara si lo lónìí ìwé ìrántí ó sì kàn ó jìyà mọ́ ẹlẹ́kẹrin ìyanu ìrànlọ́wọ́ my god torí olúwa jehova yóò ràn mí lọ́wọ́ torí náà mo gbé ojú mi sókè bí òkúta líle èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí rí alẹ́ ẹ̀kẹ́dẹ̀ bí jìnnà mára bí ẹ̀jẹ̀ bí a gbogbo ẹni tó ń gbọ́ mi ìrànlọ́wọ́ tó ríru ẹ̀rí ó yá gbà á ìrànlọ́wọ́ tòsí ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà gbẹ́ ìrànlọ́wọ́ olúwa wà á ràn mí lọ́wọ́ sọ̀rọ̀ sókè
1: olúwa wà á ràn mí lọ́wọ́
2: torí pé
1: èyàn mi lé mi ò lágbára.
2: Mo ní Ọlọ́run tí mo ràn ní lọ́wọ́. Àwọn ìwo ló fọ́n fìràn lọ́wọ́ wárí. Àwọn téèyàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn ọ́ lọ. O lè dá nkankan. Nígbà téèyàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́ tẹ. Mère sèdi. Mi mọ. Níbi tí ìtìjú ti fẹ́ dìde. Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ̀kẹ́rùn-ún. Ìyanu ìdìdí òjijì. Ìdìdí òjijì. Ọ̀rọ̀ rẹ. A wá dàbí pé. Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀? Bó ló ṣe dókè? Torí òní rákòrò. Òní rìn. Òní sáré. Ṣe lágbé ẹ̀fọ́n. A máa gbé ẹ̀fọ́n. Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ. O máa já wọn lẹ. Ẹyí tẹ́ wà ní Facebook. YouTube. Ẹ ṣí à
3: fídíò
2: yìí. Yere Kedua. Mẹ́zàtò. Bẹ́ẹ̀lú Adaya. Ẹ ṣí à. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣẹ ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn. Ìwòsàn. Ẹnikẹ́ni àtàtà nínú
3: yìí.
2: Mo dún wájú ọ̀rọ̀ jákọ́bù. Àìsàn ara.